0: from Lagos, this is Jordan.
1: This is Jordan 105.5.
2: Station with the boys for entrepreneurs.
3: Robert Jade Ashenteleni.
4: Soro, Bami Fakeye Soro Kakbo.
5: Lẹ́yìn ọjọ́ Friday júlẹ̀ òní ju ọmọ rẹ̀ sí ẹnu tírẹ́là. Ó bá mi ọ̀rọ̀ nínú àpótí o. Àṣẹ rẹ ló ní kọ́ mi ọ̀kọ́ dùn tilẹ̀. Ọlọ́run mi jukujukujukujuku nínú ìwà. Ọba mi tó fètò ṣètò ń gbogbo tí mẹ́láyé àti ní ọ̀rú o. Ọba mi ọgbẹ̀lọgbà tó tó gbẹngbẹ́ sùn lọ́yẹ̀. Ọba mi ọfọlẹ́rẹ̀ mọ ọ̀rọ̀ ìgbani tó gbé gbólú ìgbani dání. Gbogbo ilé-ẹ̀kẹ́
6: ọ̀gọ́.
5: Bóyá ń gbọ́ mi fúgbà kọ́kọ́ pásán fọ́kẹ́yẹ mọ́ ni bàbá alábìyẹ mọ́ ni mò ń jẹ́. Ire àti àánú yóò máa tọ ìwà àtọmọ rẹ lẹ́yìn títí ayé àìnípẹ̀kun. Bàbá màmá tún ti rán mi sí ọ. Ta ni ọmọ yín ayé ayé ọkọ yín ń bá rìn yìí? Má gbàgbé wípé ẹgbẹ́ búburú ń bà wà rere jẹ́. Yorùbá ní fọ̀rẹ́ rẹ hàn mí kí sọ rí ìwà tó ní. Ṣé kí ṣe àwọn ọ̀rẹ́ bíi Dẹ̀lẹ́là lọ́mọ rẹ ń bá rìn? Ṣé kí ṣe àwọn ọ̀rẹ́ bíi Jésíbẹ̀ lọ́mọ rẹ ń bá rìn? Ṣé kí ṣe ọ̀rẹ́ bíi Kẹ́ni lọ́mọ rẹ ń bá rìn yìí? Mo ti rí ọ̀rẹ́ tó ba yé ọmọ jẹ́ nípa irú ẹ̀kọ́ tó kọ́ ọmọ náà. A ti ríbi tí àwọn ọmọ ọlọ́gbọ́n ti di ọmọ yẹpẹrẹ. Nítorí irú ọ̀rẹ́ tó bá gbé dàgbà, tó ti tọwọ́ àwọn bọ́sọ̀lọ̀ lóríṣiríṣi, tó ti mú wọn lọ ilé aláwọ̀ lọ sóríṣiríṣi, tó ti mú wọn lọ sóde oníṣègùn lọ sẹ́yún lóríṣiríṣi. Bó bí Jésù ṣe sọ wípé ń jẹ́ ọ̀rẹ́ gbogbo wa. John 15:15 kà sókè.
7: Èmi kò pè yín ní ọmọ ọ̀dọ̀ mọ́.
5: Oh yes.
7: Nítorí ọmọ ọ̀dọ̀ kò mọ ohun tí Olúwa rẹ̀ ń ṣe.
5: Ẹ kà síwájú díẹ̀.
7: Ṣùgbọ́n èmi pè yín ní ọ̀rẹ́.
5: Oh yes.
7: Nítorí ohun gbogbo tí mo gbọ́ láti ọ̀dọ̀ bàbá mi wá.
5: Oh yes.
7: Mo ti fi hàn fún yín.
5: Ọ̀rẹ́ bí Jésù sí láyé o. Ní kí ọmọ rẹ kó fi Jésù ṣe ọ̀rẹ́ kò rí kò sun rẹ̀. Kó wá wo bí ìpè ayé rẹ̀ yóò ṣe yí padà lójijì. Kó wá wo bí ìrìn àjò àyànmọ́ rẹ̀ yóò ṣe yá. Aláṣírí ọmọ rẹ ò ní túfọ rẹ̀. Aláṣírí ọmọ rẹ ò wá tún ní túfọ. Kì í ṣe gbogbo ènìyàn ló gbọ́dọ̀ máa ayé rẹ lórúkọ Jésù ò ní gbé ayé ara rẹ lé ọ̀rẹ́ lọ́wọ́. Ìgídé ayé pò ní aráyé lórúkọ Jésù Kristi ò ní fi ọ̀tá ṣọ̀rẹ́ o. Ìnà sí ẹ̀yáwó tí ọ̀rẹ́ rẹ ní kò yẹ lórúkọ Jésù ò ní fi gbèsè ṣayọ̀. Ọ̀rẹ́ rẹ tó ní kò fẹ́ yàwó kejì yóò dẹ̀ máa rọra lórúkọ Jésù ò ní ṣẹsẹ̀ gbé o. Ọ̀pọ̀tà fi sí ẹja ní nínú ẹja ayé ò ní rí di rẹ o. Ọ̀pọ̀tà fi sí eku ní nínú eku lórúkọ Jésù ayé ò ní rí di rẹ sẹ. O ní pàdé àdéhùn tó ju ẹ̀mí rẹ lọ tọmọtọmọ. O ní rí ìṣòro tó máa mú kó sọ̀rọ̀ òdì sí ẹlẹ́dàá rẹ. Ògún ọmọ rẹ ò ní wo òkun. Olúwa yóò gbà á lọ́wọ́ ẹni tó lágbára lórí rẹ̀ yìí o. Yóò ní àtìlẹ́kùn àánú fún àwọn ìran rẹ. Ọmọ rẹ ò ní rìnrìn àbámọ̀. Ìgbésẹ̀ ọmọ rẹ ò ní já sásán. Gbẹ́dẹ́gbẹ́ ò ní gbiná nínú ilé yín o. Bọ̀dá tó fẹ́ gba fíìsà yóò yá ó bọ̀ sí wẹ́rẹ́ o. Ayọ̀ tó nílò lórí ọmọ Olúwa yọ̀ǹda rẹ̀. Kámárì ni Paul wí ó ní ríbi lórí ọmọ rẹ o. Ó ní ṣẹ̀fọ̀ lórí ọmọ. Ó ní wọṣọ dúdú lórí ọmọ. Ẹni òpó ọmọ wà ní tẹ fún ọ. Ayọ̀ ò ní kárí sọ níwájú ilé rẹ. Lórí ọmọ wà á láyọ̀. Lórí ọmọ inú rẹ̀ á dùn. Ẹ pẹ̀lẹ́ lọ kí o. Kò ní jẹlẹ̀ sí ọ. Àpáta ayérayé yóò fàyè gbà ọ́ níbi tó tẹ́jú o. Ó ní tafàsọ́mọ rẹ. Ó ní tọwọ́ lébọ̀rọ̀ ọmọ rẹ o. Màmá ìwọ́gẹ ò ní dàbẹ̀gbé. Bàbá ò ní ṣẹ́wọ́ sí ọ. Ọmọ rẹ yóò di orísun ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Ọmọ rẹ ò ní ṣe sábà bíbí o. Ó ní fọmọtajà. Ẹ máa jere o. Ẹ dì ńlá o. Ẹkùnlé òyìnbó ó ṣí fún àwọn ọmọ yín. Ó ní rádàmọ̀. Iṣẹ́ yìí ò ní dàrú mọ́ ẹ lọ́wọ́ o. Ilé ò ní yọ̀ yín o. Gbogbo ẹni tó ń ṣe ẹ̀sán lọ́wọ́ adániwáyé mú yín lára dá. Olúwa wù ọ́ sàn. Jésù Olúwa wa. Ìrọ̀lẹ́ yìí lórí Facebook àti TikTok. La máa parí àdúrà lórí ọjọ́ ayọ̀ tá à ń ṣe lọ́sẹ̀ yìí. Tó bá mọ̀ wípé ò tí ì bá wa kópa nínú rẹ̀. Ò ní yiri wípé ò mí sí ẹ̀ rárá. Tó bá ti lórí Facebook àbí TikTok kan lọ́wọ́ bàbá alábìyamọ. Aago mélòó aago mẹ́jọ ìrọ̀lẹ́ yìí ni o. Ó dá mi lójú pé lórúkọ Jésù Kristi ìwọ àtọmọ rẹ ní ọjọ́ ayọ̀. Ẹ jẹ́ kí gbogbo wa wo èrí yìí wò. Mo ń bọ̀.
8: Ìpẹ́rù rẹ mọ̀ ni mo ti wá ní àárọ̀. Ìpẹ́rù rẹ mọ̀. Ìpẹ́rù rẹ mọ̀. Níjẹ̀bù.
9: Ẹ ti wá síbí.
8: Nígbà tí máa kọ́kọ́ mọ̀ yín, arúgbó lèmi ti ẹ̀ pé wọ́n ti máa ń gbò wọ́n nu rédíò.
9: Bẹ́ẹ̀
8: ni. Ìdílé ìyẹ̀mbálẹ̀ náà ni olójàbí gbẹ̀yìn. Ọmọ mi náà ló kàwé ní gbogbo wọn. Ọwọ́ mi mọ ibi tó ti ń pín yàrá kan fún èèyàn méjì. Wọ́n sá fún wọn.
9: Bàbá, ò ní gbé ogún ìyà.
8: omo yen mi mo ko wa padale pe eyin egbon mi ase nikan ni enda eleyi je lati gba yen lori ote ti yi lati ru kaakiri ogun yaba iye to je ka re ma tun yato na ba pe wa pare ti ya ka wa mu ososu la ma nsanwo to le lodun meta ba de mu omo yen gba de ona ni titi o kan se bayi mo ro pa won ti o mo lo juwo si iya kan ba ni e mo mo e lo omo e o ti se kini o na ba ma lo sona ikoja atolohun ni pastor e ba ti ni ka joko se a mo joko su mejo no ba ni ka lo ma wo wa owo gba mu le lanta asa ya ya ya a re eni kan ka re koko la ba na tun lo
6: ami ya ma kan se mi omo re oni daru kiri
8: o lo mejo o wa ni ki mu lo si otu ekiti
6: todo
8: babalawo yin la ba de
6: be todo do babalawo lotun
8: la ba mu de be na ma sanwo a deposit 400,000 wa wa wa
6: 400
8: be la ba
6: 400,000 la ba wa ona mo kule isele ti o sele ti a fi ma ru omo kiri ta ma ma da million million le isele bi o ni sele sa won ma wa
8: ati san wole an ka ma san 50,000 ni pari osu
6: gba 400 e ma san 50 osu osu
8: asan ma ti gbo mule lanta gbo mi re ni kankan mo gbo omo lo nka lu ba sa fun mi nibi to mo ti wa dohun won tun ni owo ma kinini owo kini ko
10: owo ma clean
8: gbogbo eyin lo de ti ri mi bo omo yen se ri
6: owo ma clean
8: asan 5,000 leyin 50 na wa ni omo yen ni mo fun lo je ma ni suru to ba di time bye awa ma wa mu e na mo ba sa lo bi meri lo sa lo won de baba yin o pe wa iyawo e o pe wa
6: gbogbo mi amo kan gbo mi ayo ni fi kun la re da mu re
8: adu ati mo gba ni pe oro baba labi amo mo to si foto yin mo se pe mi ni egbe egbe ni abuja na soja wa ni amori omo
10: abuja le ti ri
6: abuja
8: beni won na ro mo lo
6: ati otun ekiti
8: beni won na won ri omo o number won na merin ni pe fulani fi won gba owo lara ro na ba gba omo mi papa lo jo odo awon soja yen musa dupe lo olo baba bi amo gbogbo mo bi pe kini mo lo mo ni baba labi amo ni o won ni mo le omo le sonun bi kan ri o ni kan na mo so lord merin tawon ori daro e mo na lo baba labi ani bo na npe be mo na wa ni ona kola mo mu wa le
10: wa ni labuja
8: o wa le bayi
10: e ti ko wa le
8: o ti n gba radio yi tin ba ti yo na gba aye lo wa
5: mama e mo ya bi amo to sise amo ti o duro je to je wu pe aye je ki eso wo dagba daada nigba ti eso yo won wa pata aye wa gba lenu won wu pe won ni je ka je ise owo won adura yi lemi ati iwo fe jogba lojo sunday wi pe se omo ta se le yi o lojo ti so yo wa ba pon ati iwo to jo wa aburo wa to jo wa koni kere re nitori na ni ojo sunday gbogbo abi ya moto to pata ni adura na kan ojo sunday to ba ti wonu church tara bayi eso ayo kan ni ko sha lo mu lori pepe lofe bo le ni dale mo to wa ni sangu ota logu say so fun olokada ko gbe lo si church awon mo fakeye csc agomo fa ni gbogbo eniyan ti debe wa je won mo o.

0: dẹ́ṣẹ̀.
1: Kì í ṣe torí pé ọkùnrin dẹ́ṣẹ̀.
0: Tàbí àwọn òbí rẹ̀.
1: Kí a lè fi ṣe Ọlọ́run wọn lára rẹ̀.
0: Èmi kò lè ṣaláìṣiṣẹ́
1: ẹni tí ó rán mi.
0: Nígbà tí ń ṣe ọ̀sán. Òru ń bọ̀ wá. Nígbà tí ẹnikẹ́ni kò lè ṣiṣẹ́. Níwọ̀n ìgbà tí mo wà láyé. Èmi ni ìmọ́lẹ̀ ayé.
1: Nígbà tó wí bẹ́ẹ̀ tán.
0: Ó tutọ́ sílẹ̀. Ó fi tọ́nà sí amọ̀. Ó fi amọ̀ náà pọ̀jù afọ́jú náà. Ó wí fún pé.
1: Lọ.
0: Wẹ̀ nínú adágún sílẹ̀mù.
1: Wo bí ilẹ̀ ó fi parí ẹ̀ torí ìgbàlẹ̀ mi rẹ ni. Bàbá mi ti rumi sókè torí ìgbàlẹ̀ mi àwọn kan. Yàwó Psalm 32:5.
0: Èmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi fún ọ. Àti ẹ̀ṣẹ̀ mi lèmi kò fi pamọ́. Èmi wí pé. Mo jẹ́wọ́ ìrékọjá mi fún Olúwa.
1: Ìwọ sì darí ẹ̀bi ẹ̀ṣẹ̀ jìmì. Mọ́mi ìwọ náà jẹ́wọ́ ìrékọjá rẹ. Bàbá mi yóò sì darí ìrékọjá rẹ jì. Yóò lọ gbàdúrà. Wà á máa kígbe Olúwa ọ̀fọ̀ òkùnkùn lára mi. Bá ń fi náà ti jáde wà á máa fò sókè nígbà méje. Ó yà dùà. Mádélé Karobia. Rádábálé Kato. Èdèdètètè. Marobia Andoliba. Rédédédédé. Yéésù. Olúwa wa. Gbé omi àti òróró sókè. Orúkọ Jésù. Ọwọ́ iná kó wọbẹ̀. Bó o ti ń lomi àtòróró yẹn kó ju aṣẹ́gun lọ. Kí ṣẹ́gun rẹ̀ dé kó fayọ̀ yín Ọlọ́run. Jésù Olúwa wa. Bá a ka Psalm 9 sí. Bó o ti ń kà á sí ló ń ní ìṣẹ́gun. Ka 3 síbẹ̀. Ó dẹ̀ fayọ̀ dúpẹ́. Bó o ti ń kà á sí ka 29 sí. Nínú àwọn tó máa ṣẹ̀rí wọn náà máa pẹ̀lú wọn. Wà á dẹ̀ fi ayọ̀ gbégbá ọpẹ́. Jésù Olúwa wa. Amen. Níbi tá a dẹ̀ já jókòó ẹnjíníà. Bí a lọ ní agbára.
2: Prẹ́sìdà lórúkọ mi ni Abiodun. Mo jẹ́ ọmọ ìjọ Fire Indigo. Àbúrò mi ó ṣẹlẹ̀ pé ó rọbí ní last week Thursday. Èmi dẹ̀ lọ sí clinic. Níwà ó ti kó tó jọ Thursday ló ti ń rọbí. Ó dẹ̀ ti rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ só wá nógùn kan tó máa lọ ń gbà kó rórun sùn. Gbà tó wá di jọ Tuesday ó wá lóhùn ọkọ òun ní kóhun lóògùn yẹn. Ó wá jẹ́ kóhun sùn. Mo á pè bó ṣe wá di jọ Wednesday. Ọkọ mi ṣàwàlà rẹ̀ mi pé bọ́ bóyá mi ṣe wá lọ sí clinic ìjọ Thursday. Mo wá padà mo wá pè pé níbo lo wà. Ó wá ní ẹ̀hún máa pè mí padà ṣé mo máa wá sọ́dọ̀. Mo lè mi lọ sí clinic kí ló ṣẹlẹ̀. Ó wá lóhùn lọ sí clinic. Ó wá jẹ́ ilé alágbo tó ti máa ń gbo. Pé ó dẹ̀ máa ń lọ hospital náà. Ó wá ní àpébọ̀ ó ní pé kóhun padà sílé. Pé kó iṣẹ́ ilé òun ò jìnà. Pé kóhun padà sílé. Pé tóun bá ti padà sílé tó bá máa ti fi máa jọwọ́ rọlẹ̀ kóhun padà wá. Mo ná ni kò padà sílé. Mo ní láìpẹ́ hospital tí mò ń lò ní. Tí wọ́n ti rí ẹ bẹ́ẹ̀. Mo ní wọ́n ní jẹ́ kó padà sílé o. Bẹ́ẹ̀ mi ṣe kúrò clinic mo wá lọ bá nílé. Mo á ní pé tó bá ti ṣe díẹ̀ tó bá ti tó nǹkan bí tú pé kó jẹ́ ká máa lọ. Òun lọ òun ṣe gbá kó ṣàǹkọ́ra mọ́ mi. Mo á pe àǹtí mi tó tẹ̀lé mọ́nà bóyá kẹ́yìn máa bọ̀ o. Bóyá tẹ bá tún dé bóyá tẹ bá ba sọ̀rọ̀ bóyá máa gbọ́ tó ló jẹ́ ẹnìkan. Ìjọ yẹn tún wá bẹ̀rẹ̀. Ìgbà tó ṣàdí nǹkan bíi tó 3 aṣáàkúrò nílé bá ṣe dé hospital. Ó ṣe lọ rí dọ́kítọ̀ bó ṣe check ọba ni à pé ó ti wọ 3 CL lo kó máa lọ sí labor room. Tàtà ṣà wà ní reception bá ní pé kó kọ́kọ́ lọ deposit 50,000. Mo á pè ọkọ̀ ẹ̀ mọ́nà dádì rà lọ́tí ni pé kí àwọn èèyàn ti da dúró pé kó lọ deposit 50,000. Èsì tọkọ ẹ̀ fún mi lórí fóònù wípé ilé alágbo níyàwó òun máa ń bímọ sí o. Mo á ní àìwò Ayọ̀lá máa bá jáde ń bíbà. Yẹn ṣáà ní òun bọ̀ ATM ṣáwà lọ́wọ́ ìyàwó lẹ́ta ṣàpadà. Mo ṣàpadà kó tọ́wọ́ di bó ṣe sọ̀rọ̀ yẹn kíní ẹbí èmi náà nu. Ṣùgbọ́n mi ò lè bí mo wá padà tún lọ bá wọn ní ìṣẹ̀ṣọ̀. Kí sọ̀rọ̀ ni ká kó 50,000 lẹ́yìn tí ó bá pé 50,000 kọ́. Wọ́n ní 50,000 ni kó tó wọlé bọ́ọ̀rù. Láìka hospital rárá tó jábúrò. Mo ti ń kan ara mọ́ pé kí ló ń ṣe ọkọ̀ ṣáàdì deposit owó yẹn. Ó dẹ̀ wọ bẹ̀. Ọwọ́ níta ló máa dúró tì àti mi tèmi gan tún pé ọtí ń ké. Má lè máa dúró tì wọ́n ní wọ́n lè jẹ́ kémi dúró tì pẹ̀lú bẹ́mi náà ṣe wà. Gbà tó ṣáàdì nǹkan bí after 5 èmi lọlé. Wọ́n ti pass kinní yẹn láti gbà tó máa tó nǹkan bí 8. Ó sọ fún mi pé kinní yẹn ti jábọ̀ wọ́n ti rí service ó kú kó bí mú ní à. Alẹ́ yìí náà níjọ Thursday òun ló máa bímọ. Títí tá a wá wà lẹ́nu ẹ̀ títí di tó tù lóru. Ó ṣàwà ń pé mi MRB àjọ wà lébọ̀rẹ̀ mi ṣàǹpẹ́ ra wa. Gbà tó máa tó nǹkan bí after tó wá pé mi wá ní à pé wọ́n ti pass kinní ìtọ̀sóhùn lára pé ṣé kò ń ṣe operation lọ fẹ́ ṣe fóun. Mo ní operation kẹ̀ kò kí sẹ́ni tó máa ń gbẹ̀bí ewúrẹ́ ni kò kí ń gbẹ̀bí àbùkù tó máa bímọ ẹ̀. Mi ṣáà jáláyà. Ìgbà tó máa wá ṣe díẹ̀ oko esa ti mo na wa pe mi pe won ti wa ba won pe de wa ni inu yara ni bita ni bibe mo se lo jesu e mo ko ma na ti o mo a fi pa anointi o le mo a fi pa ikun mi
3: e yara o
2: mo se ma na ti mo a fi pa ikun mi ma ni olorun la riwaju to wa je pe o dale pe n to to ma e ko separation for me ma e ko family oko so pe se ko ton ni die bori to ko ma n wa si mi lemi no for pressure gbe bi abi ma se pa o ti ton ma mo ni ko ton popo oko e gan ti de o de fa lo tin ko lo deposit 500,000 ko to se operation oko e ba ni asasa asasa ni nkan ta ko awon si bo se se die ba pe ati ma ti mi o gbe ko mo mi de pe eni ton no ma se operation mo pe ki ma ma dai aja pa tun ma se die ma po ati mi bi emeri ko gbe ko emi mi sha ni ki npe oko ma pe oko mi daju ada n bo le o lohun wa me won ti lo deposit 200 mo ne lo deposit 200 ko won wa sign mo ne ma sign yen lagboro olorun ma wa yo fun yin ni tori mo gbe bayi bo se se de ba ti mi se pe mi ni o gbo wa bure gbo wa bure mo ni mi o gbo o ni a o da po ti pada de omo yen bi o mo de dupe lowo lo ko
1: kapi si olorun egbe ri ro ise mere yi e wo se to ba o ke se ile alagbo lo ma nbi mo si awon to n wa sodo mi lo n wa si le ijo si ma ni pe ko lo si hospital ibe lo ti bere si ni orisirisi kan ti n sele sugbon eri omo obirin yen to n je na awon to ni ko lo hospital onu pada ni calendar olare waju ni o so pa dabi to olare waju ba dale pe ohun fe ko mo bring bimo e ma gagi won so 50 won so 200 inu sham bi eni to so eri on behalf of that person bo to pada si bi calendar no no to ba pe omo okunrin to wa nu kan na re waju ti o ba dale pe ko bi omo yen lai se po for operation bo je so be ko pe die lo bimo idi jeri omo obirin yen lori omo obirin yen niyan ise to ba o ke se mo je muslimi to olorun pada gba ogo won for patient gbe bi e o bi layo ati alaafia idi dupe omo obirin yen niyan ta lo wa nu to nla lu to nla lu ko ta be koja ori ofe to gba omo obirin ko gba ko gbeyin na ke de fa yo dupe o de ti ri be ko se to ma yi pada yesu oluwa wa amen nibi ta de gbogbo ayan fe gbogbo olugbo mi to gbo mi nle iwo na fe fe ri na se fe ma re to wa lowo lo se osu lododun lo sose ni gbogbo igba whatsapp number ni ko ti ba mi soro oya
4: 08033462861
1: e kan le
4: 08033462861
1: to ti gbo won na ba kan le jajo fojuroju ni whatsapp number o de ma dara fun oju oni ti e wa de fa yo wa dupe Jesu alagba bi wa amen ma gba pe show gbogbo okunrin e je pade gbogbo eyan okunrin e wo soko te wori te wo mo e je ajo fi gbadua lori eni ki gbogbo eyan wole patapata ke wa ke ma ri mo ago meje lawo ni o bere yo pa ile ago merin aro ojo keji gbogbo okunrin he e ma bo e je ajo gbadua pela soko to wo obi oru eni ma nagbara oru fire night ni oru ma sunle gbogbo eyan okunrin akobi ati gbogbo yin e ma sunle eje ajo faraun ni bo lo ti gbo mi se be boda ku tonu badagri songo juri atanya na yesi o ma ni agbara lopo lopo iwo na ri pe o wa ninu program yen bakan na gbogbo eyin te gbo wa bakan na yen won mo to lo si yana paja bole ni under bridge to ba ti bole lo under bridge opposite yen ni ko funa si to ba ti funa si opposite yen ni bolo nlo gangan gbokada ko po nlo iyanodo number 5 Victor Ola Iyave ni mo ti debe na ni mommy ki tu ma obi ki ma jerura lowo omo awon kan awon ji awon to njerura lowo omo won ta so 5 ni futi yen ko fun tomo yen bo ti nse eh irugbe ni odo gege bi ipenija yala ni se abi ni ojo ola anointi aworan omo yen anointi aworan ti yen e wo bi egun buruku epe buruku to ma je ba bi amo ko ni se die lori Jesu Oluwa wa amen eyin package le yin te olose ke ma fowo re to yin lowo eni joju agbara wo na le fowo kan ran wa lowo ko fi gbe to idaruge 2000 o kan so ju be lo iwo na sa ko fi ran wa lowo gbo yin te ba le se eni kan ni kini account number access bank ni ma ko sile 00960742211 Asset Bank Olariwaju Solomon Olagbemi omo oni kume oni pada jebi lori omo to jise jiya Jesu Oluwa wa amen o fe pe woli ma flash me ro ba so mi jida ni oya
4: 08026 0861 3610 0802661 3610
1: Ikeji
4: 0803346 2861
1: O ma dara fun e pe wo li kin sori fun e wa de ra nugba nibi ta de gbogbo yin te ni da mewa lowo wo na so da mewa o yo re kon be lowo lati ma fe ro program yin lowo abi station program wa wo na fe ma se o re kon be wo na fi se ko so si gtb account wo bi ko pe mi lati gbadua fun e eni kon ni kini account number 00164997233 GTP Olarewaju Solomon Olagbemi bo tin fi si omo oni kuma lori bo tin fi si wahara anugba dojo ale wa de tun yin Olorun Yesu alagbami wa amen nibi ta de magbagbe 7 Sunday nlo 7 Monday nlo ni for 7 Wednesday nlo ni for 7 Thursday nibi at 7 Sunday ipo wa nbe mommy o ma da pe baba ti fun bi agbara de fun show ni e a o pade ni show wo de ma ni agbara boya won
5: they will be discussing
1: the bodily mudate latori afefe ojo ta ojo fujuruju o de da fe won na le fa yo dupe mommy mo wa gbagbe bi pe show wi ma ni agbara aso to wo mo lo ma wo wa o de le mudani to ba de no program ma change a de da fe mo wa gbagbe pe apala koko yi bakan na lola yesu oluwa wa amen
6: From Lagos, this is
7: Jordan. 105.5 FM.
8: This is Jordan 105.5.
9: Station with a voice for entrepreneurs.

0: yago olorun wo ba won mo re se kunle gbono yin ni pe ogun to bo kunle ko ni bo dide pelu majemu ati agbara eledumare mo so loruko jesu eni to ku to si jinde gbogbo idamu to bo kunle gbogbo wahala to bo kunle gbogbo ekun ati ose to bo kunle aisan to bo kunle n to ba mu o dide ko won jabo le ko wole ki wo si dide laye gbogbo eyin te dide laye o ye dide oni ni 17 hallelujah la meje a si fi ogo meje na ti ni gbogbo bi te ba tin gbo mi bi emi mi awon woli se so fun mi na ni e o kan mo dogbon e mo kuro ni bi te ba wa e si mo lo si waju ati seyin. Somebody shall say, well, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Oh go, oh go, oh go, oh go, oh go, oh go, oh go. Fu Messiah. Enu to vin ki gbe ogo. Mo so le kan na ki won gbe ogo le baba re ki won si gbe ko Olorun. Ninu we Isaiah chapter 22:24. Only ogo ile baba re a o si gbe ko yin lorun mo pase ki won gbe ogo ile baba re ko lorun in the name of Jesus Christ line de na pe nu gbogbo eyan mo lorun ni bo le tin gbo mi ni ana te ba gbagbe be ba ranti mo bere si so nipa awon ami ati awon nkan ti mo sele nigbati ologun ajobo ba de oba ti won pe ni oba ti nfina down to ba de si aye eda to ba fe fun ni eyonu ami eyonu ni pe abadasi nkan la kokon ni e mo ni define involvement idasi latorun ajoso ayanane agbadua se wa ri le keji ti olorun ba fe fun yan ni eyonu iyen tun le die enikan ni kini o sele si se ni won pe kini kan ni define replacement ibi le ru ti ba mi enikan ni replacement be ni sir replacement it too much wi pe won ayo enikan won fe enikan si won se pasi paro oh mama to ba fe sun lawe ile yo se sun enikan ni kini di aye ta wa yi gba kan fun kan ni mu kan fun kan ni o no bi je wi pe ibi te yonu tin sise re in fact lan bebe ti won fi le ori re le o din kan enikan bi bawo ori re ki kari eni to ba wu won ni ma gbe le lowo to ba wa di kan ran gida tan wa gba tenikan fe nikan ibi te wi olorun ti ba mi niyan ah je pase ti olori re ba pe gba to ba se pe re yo kan ni fe pin kan si ami owo ti eni o mo jabo si gbogbo bi won ba tin to life ori re ona odu eni o ya bi won se pin ire to ni ire weekend enikan ni ire weekend odu e na ni o bo si mo pa lase eke baba jo bo sodo mi o de ja se bayi eyin wo le fe ki won mo dori ire kodo e wa dide awon yoku le ma wu mi ba gbogbo eyan wi iwo ni mo fi o lo kanrin lo siwaju to pada seyin wa mu owo alaafia re fi gbalẹ ni igba meta pe baba nitori pe iwo lo da aye atorun gbogbo igba to ba npin re gbogbo igba to ba npin ibukun je o mo se konge mi in the name of Jesus Christ mo fe lo sinu ese bibeli ninu iwe Esther chapter 2 Esther lo je be verse 17 eje nka odidi ese bibeli yen kan o lojo adi mimo fun wa wi pe o lo so di mimo pe aye yi o pe gba won ni oba si feran Esther ju gbogbo obirin ju gbogbo awon obirin lo ofe o si ri oju o si ri ore ofe ati oju ere lodo re ju gbogbo awon undia na lo to be ti o fi gbe adi oba kaali ori a mo to se ti an fi gbe ade ka gbogbo ojo ti facility ti wa nibe to ti pe laafin won o fa de ba se reri de bi pe won gbele lori sugbon nigba testing de eni ti won yo bibeli so wi pe ti won gba ko fun oba si gbe ade ka ni ori o si fi se aya re ni ipo e so pe ipo facility ibi te wu ti ba mi niyan ase won a mo gba ko fun po ah Aisha, awon kan oni sise. De oke. Won kan gba ipo oke fun won ni. And ninu aye awon loselu ati ri ta le katan. Nibi ti an ti lo ipo gba fun kan. Te gbogbo eyan ma binu, eyi oye, bo ko si nte be se. Atorun won ti order re. Egbe owo mejeji lori. Ti an ba ni ona to ya si orire julaye gba kan fun kan ni. Eke baba gba ipo nla fun mi. Gba shopu nla fun mi. To ba ni tawon kan be loke. Gba ko kan fun kan ni. Won ni Esteri asi gba ipo facility fun. And you will observe eki si pe divine replacement has both positive and negative side. Eni kan ni bi bo se ri ti en pe ni replacement ki won gba ko fun po oju meji lo ni o eni kan ni bi bo o ni oju otun o si tun loju osi be ni olowo meji ni o lowo otun o ti olowo osi fun bi apere for facility fun ayaba facility it was negative replacement but for Esther fun Esther it was positive replacement eni kan ni esalaye the divine replacement that occurred in the life of facility was negative but for Esther it was positive eni kan ni e bon gbogbo nte so yi se ri nti mo so ni pe lodo ayaba facility o lo wa nbe tele yara re afin re gbogbo moto re oni won ko fun Esther o kan gba ni won ni ayaba ni oni ko mo duro nbe ko si ku omo to fi ku facility pada lo le won ni olobi gbodo mura bibeli ni gbogbo angeli ti o toju ipo won a le won ku olorun eni kan ni se yen wa wa ni bible si esoju saju mo ti so fun yin tele o nti won pe leyonu oju saju ninu we roman chapter 9 ni bi ata ti de level 12 13 ibe lati ri pe oju saju gba won le enikan won si fe enikan si emi baba je ki ase ti mama fun yan ni agbara lati yi sotun ko japo sinu aye mi egbo eleyi ti mo fe fi kun yi just as there is what we call divine placement iyan ni sipo latorun so also we have divine replacement enikan ni bibo atun le yoyan na latorun won ayoyan kan won fe nikan si won yoju dasi sonu ni won si melo mi si and gbogbo nti mo so ile mo yi o afigba ta denu we John 4:37 ibi ni ma ti ni ekmura gbogbo bo ti wule ke po to mura yato si en tin be legbe ninu we Joanu John chapter 4 verse 37 oni ninu tori ninu eyi ni oro na fi je otito gbogbo nti mo tin wasu lati ejo yi ninu oro ti mo nte ngbo yi lo fi je otito kini n to fi je otito enikan lo fu irugbin elomiran lo si nkere ijo enikan lo sise enikan won ni ko je ise yen e wo verse 38 oni mo re yin lo e lo kore ohun ti eyin ko sise le lori awon elomiran ti sise eyin e wo inu ise won lo Jesu lo so red letter ni so replacement enikan lo sise enikan lo jere asogba owo olohun lati sise keyin o tun jere seyin ah mama ki gbe baba mo je ni eleni o gba se mi se ba wa aye olorun fun mi to ba nki mi oluwa fun mi laye aye ti tan won ye nikan fun oni ko sa aye to kari aye ti tan sa o en gbodo so nti mo fe so yi o gbogbo eyan gbowo lori mo wonu jebo jebo ase ledumare lo mama yi mi omo bohun o seto gbogbo omo to ba bi kan si ami won raye ki se pe won raye nikan won to gbile olorun yo fun won laye ile oko yo fun won laye ati won me la manaka haladash ekigbe wa dide mo rin lo oluwa fun mi laye baba fun mi laye baba fun mi laye baba fun mi laye baba fun mi laye baba fun mi laye baba fun mi nipo baba fun mi nipo baba fun mi nipo baba fun mi nipo baba fun mi nipo fun mi laye aye ti tan won ja won gba won le nikan dide fun ro ni won le nikan dide fun o ni ise tin be Nigeria ni isin ko kai ki isu se Nigeria nikan even nilu ebu won le kan ku ofun kani enikan ni iwe ewu wa nu bo ba ti lo fe lo wa bi kan joko si egbon ti bibeli so ninu we oni wasu Ecclesiastic chapter 6 iwe oni wasu 6:1 oni in to logbon fi sunkun egbo ekun re oni ah ibi kan nbe ti mori labi orun o si sopo laarin awon omo eyan iyen ni pe toro nfan kale ni oni eni ti olorun fun ni oro eni wa ati ola to sise kan ola ati ola iyen ni pe to ni ola to fun ti ko si si nkan kan ti o ku fun okan re ninu ohun gbogbo ti o fe gbogbo n to fe la fun sugbon ti olorun ko fun ni agbara ati je ninu re iyen gan ko lo dun mi o wa ni sugbon awon ajoji won replace ohun pelu awon ajoji eniyan lo nje oni ah asomo le yi arun buburu si ni arun buburu si ni e pawo yen ti owo bowo eni baba ipo mi da fun emi na ni ipo wa ye fun mi olorun jo wa ye fun mi esa inje je mo pe nibi ti iwo ti ro bi o si le mo o ti e yonu ba de won wa ile jade won le wo le fun o asiri benu ti e oju pe iwo sa gbadua olohun ti mo bi o se replace defy replacement in bodo mo fun le example yo ri bakan bakan mo nso ana mo so idasi orun oni ni mo nso nipa replacement latorun define ngbo ba dijo mi ma mo so nipa divine touch ara mi e yonu ni ki olorun ko jo ko yonu si wa tomo ni bi ta won kan o ti raye ki won waye fun o ah mi mo iti won wu mi o mo ohun ti won ko mi o mo ohun ti won dalule aye o jade fun o e ki be ni divine replacement in the name of Jesus. So yin ton se laaro yo serious gan o mi omo bi mo se fe fe nu waasu ni engineer e ja gboro die lenu awon ti an wa mi ti an joko ti an fe soro
1: baba mi o e ko ijumo emi na ti lebi o ejo ni ba mi gbe o oruko mi ni fuatu mi ninu eni itan akimoju o dupe pe olohun fi aye gba ere ninu aye mi olohun fi agbado awo fi ota mi loju lenu omo ni mo wa wa sewu sewu lasi e nigba pe di mama omo ni mo wa wa mo duro lowo olohun ko lo mi odo mo temi na fun mi o oruko mo mi ni mati a ma fi sewu sewu kun eto ohun ti mo buju lo olohun fun mi mati sewu sewu o ni e bere a o fi fun yin o ni e kọlẹkun adi sisi o ni pe e wa kiri eyin si ri gba ni last year mo bere olohun fun mi mo kọlẹkun o si fun mi mo wa kiri keji sa siti ma ri temi na gba mo wa program yen pelu ọkọ kan wipe yes ti ba debi ma ri temi na gba ni last year yen gba to tu asiko ti baba Femi Emmanuel fe minista teni ohunkohun ta ba bere ní àkókò yẹn wípé a máa rí gbà ní láti mo bèrè ìbẹ́ta mo bèrè fún àmọ́ ó ṣèbẹ́ta kò ṣèbẹ́ta ọlọ́run fún mi ní ẹ̀yọkọ mo dẹ̀ nígbàgbọ́ pé méjì tó kù ṣe ń bọ̀ bẹ́ẹ̀ mo ní ìgbàgbọ́ pé méjì tó kù ó ṣe ń bọ̀ ìkan náà àwọn ìbẹ́ta yẹn lọ́lọ́run tarí sọ́dọ̀ mi ìkan náà àwọn ìbẹ́ta yẹn lọ́lọ́run tarí sọ́dọ̀ mi ó yà mí lẹ́nu èmi náà dọ́ lọ́mọ láyé mo sọ pé màá gbé ọmọ mi wá ní july 7 oṣù yìí àmọ́ bó ṣe wọ lọ́run lóṣù ọ̀la bó ṣe wọ lọ́run lóṣù ọ̀la ó dúpẹ́ wípé mo rí nǹkan rò mọ́ as mo ri testimony temi na ni asiko ojo bi mama o je ko ti mi o le gba bi because ba ti mo wa program yen mi o mu osu yen o gba se mo loyun sha ṣugbọn mo dupe lọwọ Ọlọrun pe Ọlọrun fi program yen o fi dawọn adura mi o fi gbọ temi o ka emi na kun kun wo Ọlọmọ laye o ka mi mọ Ọlọmọ laye testimony mi re o ẹba mi dupe pe Ọlọrun o doju ti mi Ọlọrun o mu adura mi ko daju mi laya July oṣu yi oun lo pe ọdun kan ti mo wa 77 e ṣe sa o ẹba mi pe o
0: nice mo ba yin gbe mama yi e pada si was Jesus City August lati wa share testimony yin ko le clear daada ju bayi lo bo gbogbo eyin te fe omo so le se nkan kan fun mi laaro ibi tawon kan dun ti gba ti won niyan o won mo gbo mo olomo fo mo ni e gbo gbogbo bo se so wa kan foke ni igba meta tabi ni igba merin iye omo to ba fe bi wa wa ki mo gbo mo mi mo gbo wo mi eyin olowo na le se be e ba mu fele na si
1: baba mi o e ka ro o e ku gede aseyori gede mama o omo ijo yin lori afefe ni mi mo ti wa pada do mo ijo yin o mo n wa si wema mo si n wa si sọmọsọmọ mi ipaje abuja ni mo ti n wa o orúkọ mi ni rahimat ọmọlára balógun ẹrí tèmi náà o bàbá ẹ dákun mo ti ń sẹǹjẹ rí látijọ ẹrùgbé ẹrí mi pọ yanturu ẹjẹ n tó so eléyìí o èmi náà mọ ti ná dọlà aláàánú àyàn mọkàn ni o olówọlé tọmí o láti United States of America obìnrin ni o obìnrin ọ̀tá mi kan ló introduce rẹ̀ sí mi lónìí nígbà mùsùlùmí ni mí tẹ́lẹ̀ kí n tó wá di kìrìsìtẹ́nì ara àwọn mùsùlùmí aráalé wa lónìí ìwọ tó ti fẹ́ gbàdúrà para rẹ yìí ó jẹ́jẹ́ ń fún ọ nọ́mbà ẹnìkan kọ́ jẹ́ mọ́ gbàdúrà bó ṣe fún mi ní nọ́mbà ìyá yìí nìyẹn o òun gan ló kọ́nẹ́ẹ̀tì mi mọ́ ìyá yẹn ó tún wá kọ́nẹ́ẹ̀tì ìyá yẹn mọ́ èmi tí ìyá yẹn bá wá Nàìjíríà òun ló mọ́ ń gbé as a taxi driver dádì ìyá ti sọ mí dọmọ o ìyá ti wá sí amẹ́ríkà ọ̀dọ̀ mi ló wà bẹ́ẹ̀ mi tí ì ní nǹkan kan hòtẹ́ẹ̀lì ńlá kan láwà lábùjọ tẹ́ẹ̀tẹ́ ti ń san 250 lójoojúmọ́ ó tún la jọ ń lọ Ghana ni kó látún wá jọ lọ amẹ́ríkà wọn á tòwé mi tí Donald Trump bá ti kú bẹ́ẹ̀ ó lóun fẹ́ràn mi o skul tí mo dálẹ̀ láti yọ ọdún yìí ó ti wá bẹ́ẹ̀ ó ti gbàdúrà ń bẹ́ẹ̀ o ó ti fún mi lówó o mo ti sẹ̀dá mẹ́wàá mi o àdúrà tí mò ń gbà ní gbogbo ìgbà ni pé kí Ọlọ́run kó gbé ìdáwẹ́ mẹ́wàá mi sókè kí ìdá mẹ́wàá mi kó gara ju iye tí mò ń san tẹ́lẹ̀ báà ni o ti san o ti Ọlọ́run ti jẹ́ kó gara jù bẹ́ẹ̀ lọ́run ó kọ́kọ́ fún mi ní $120 náà láti ìgbà tó ti dé tó jẹ́ pé ó ti ra nǹkan oríṣiríṣi bọ̀ fún mi tó ti ń fún mi lóúnjẹ tí oúnjẹ tí mi ò jẹ́ rí mo ti jẹ jẹ́ bàbá mi ìpè yí dájú o ẹ̀yin èèyàn mi ìpè yí dá o ìpè yí dá o ìpè yí dá o ẹ jẹ́ ká tẹ̀lé ìpè yí o mo ṣèrìbọ mi ní December last year mo wá dúró sí Jesus City láti December 5 mo sì kúrò níbẹ̀ ní January 12. Gbogbo ohun tí mo tọrọ lọ́lọ́run fún mi Ọlọ́run fún mi láláàánú àyànmọ́ Ọlọ́run fún mi ní abánisán Ọlọ́run fún mi ní afúnni Ọlọ́run fún mi ní afúnni lóúnjẹ Ọlọ́run mo dúpẹ́ o arúgbó ọjọ́ ṣeun o ẹ̀bá ń kí mama o ẹ̀bá ń gbẹ́rì mi o dádì ẹ̀ dákun ẹ̀jọ́ lẹ́rù èmi náà ti chẹ́ǹjì ládùúgbò mi o tọba tìjòyè ni wọ́n ń kí mi ní dúpẹ́ ní wárí fún mi torí ṣe ni ìyá yìí pín nǹkan fún gbogbo èèyàn bàbá mi o ẹ̀bá ń dúpẹ́ o ẹ ṣeun o.
0: Nice! Ẹ kígbe bàbá wáàyè fèmi náà fún mi nípò àní gbogbo ọmọ Ọlọ́run kò sí bó ṣe gba Jésù ẹ̀wò tí ìyá yẹn sọ dàálẹ̀ nísìn ọ̀rọ̀ Jésù ní sọ bó ṣe fayé ẹ̀ fún ó mú kúrò nínú iṣẹ́ àti ìyá ó ní àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́ gbogbo ẹ̀ ń bá lè tíráì rẹ̀ kọ́ ohun tọ́lọ́run lè ṣe nínú ìpín ìràwọ̀ ẹ̀ gba Jésù kí wọn náà máa gbádùn gba Jésù kó rí yàtọ̀ nínú ayé rẹ̀ gba Jésù kọ́ máa tẹ̀lé instruction tí mò ń fún yín lọ́sàn-án àti lóru kí n tó máa lọ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ìdámẹ́wàá àtọ̀rẹ́ tó sàn láàárọ̀ yìí ó ní ṣe pẹ̀lú Olúwa fún mi ní ipò gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣọ́ọ̀bù gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń gba Ọlọ́run gbọ́ fún ọkọ tàbí aya ọ̀ ń gbọ́ Ọlọ́run gbọ́ fún iṣẹ́ ọ̀sá mọ̀ pé n tó fẹ́ ó nílò kọjá wípé kì í ṣe wọ nìkan ló nílò orú nǹkan yẹn wá fi irúgbìn tiẹ̀ fi gbà ọrẹ olúwa wáàyè fún mi ọrẹ olúwa wá ipò fèmi náà ó ní mo fẹ́ san àti ìdá mẹ́wàá account number church ni 2017 4290 47 2017 42 90 47 First Bank ni yen Comfort Life Mission International ni o gbe jade ti yen o ba wole lo eleyi 1966 1966 36 38 36 38 73 73 Access Bank ni yen Comfort Life Mission International lo no gbe jade 1966 36 38 73 Access Bank ni o gbe jade Comfort Life Mission International e wo ki n to gbadura fun awon omo Olorun ti an bi loni egbon ti ya iso lori iwe mi to jade n Sunday
2: baba mi iwe ti iwe asiri te ta fun wa ni ana oni mu ti e wa gbe ni are di mo se de ibi ti mo ti n sise pe a kin ti e ka iwe ti baba mi fun wa o ibi ala ni mo ti e ti kokon lo mo kan wa si ikan mo ba ri bi awon ti awon abun ah mo ba si duro baba mi ah opolo yin o ni daru lagbara olohun to ba je pe mo ti mo ijo yi ipe yi ni nkan bi 2018 2019 2020 boya irin ajo aye mi o ba ti ya ju gbogbo bi ti mo wa lo tori ko si nkan kan te so nipa mi ti ko je be ele to wa je ki mo o ni ami apa the same ti se to n se fe wa ri ami yi to je ti to ye ki tete keyan tete fi ọkàn tàn kéèyàn ti mọ ibi téèyàn ó ti mú àdúrà tí mi ò kàkún àwọn ni àmì ẹ̀kẹ́ ọ̀tún àti àmì nípa ọyàn àmì ní apá àmì ní itan gbogbo ẹ̀ ni ọlọ́run fún mi àmọ́ àmì ti itan yẹn nǹkan tẹ́ ẹ sọ síbẹ̀ gẹ̀lẹ́ o ní nǹkan tó ń bá mi fà báyìí torí ilé ọkọ tí mo wà kò sí dùnú tù dẹ́sí pé mo tiẹ̀ ti ń ronú àti kúrò bọ̀ mo sá máa ń wo ọ̀rọ̀ pé ọ̀rọ̀ tí bàbá mi máa sọ̀rọ̀ tí bàbá mi máa sọ mi ò bá ti lọ bọ̀ kò sí nǹkan kan pé ọlọ́run sì fún mi ní àmì yẹn tó pọ̀ ó ń bẹ ní apá àlàáfíà mi ó wà ní ẹ̀kẹ́ ọ̀tún mi níbi ẹgbẹ́ imú gangan ó wà ní itan mi ó wà ní ojú ara gan tó yẹ pé mo tiẹ̀ gé yẹn ti bí ìgbà tí nǹkan bá soso àmì kan ọ̀tún máa ń jáde ní ọwọ́ èèyàn títí ní nǹkan báyìí tó wá lọ so síbi ilẹ̀ mo gé nígbà yẹn kí níyẹn tún padà wá ó tún fọ́ọ̀mù bó ṣe yẹ kó fọ́ọ̀mù bọ́ á bàbá mi inú mi adùn torí mo ti máa ń fẹ́ sọ ẹ̀rí tí mo máa ń fẹ́ jáde torí ebi máa ń pa mí tẹ́lẹ̀ ọlọ́run ṣàánú nínú rẹ̀ mo rí jẹ mo rí mu èmi náà dẹni tó fẹ́ fihàn mo ti jáde fẹ́ rí bí ẹ̀mẹta ẹ̀mẹni tí kò kàn mí inú mi á sì tún dùn tí mo bá ní àyè láti sọ ẹ̀rí mi pé inú mi á dùn.
0: Nice gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ìwé ni ìyá ń sọ yìí o ìwé kan jáde tó jẹ́ ìwé àṣírí lọ́jọ́ Sunday tó ọba fẹ́ wá chọ́ọ́chì nítorí mi wá nítorí ìwé àṣírí yẹn kìí ṣèwé tọ́ wọ́n tó ọba gbọ́ tí wọ́n bá pe nǹkan láṣìírí bíbélì ní àṣírí olúwa ó ń bẹ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ ìjọ jẹ́ mọ̀ pé tó ọba kàwé nǹkan ò nílò wòlíì mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ràǹjọ́ Sunday ẹ tọ́jú ẹ̀ ń wò jí mọ́ ọ lọ́wọ́ tó ọba sọ́ra àmọ́ fẹ́ fi gbogbo ẹnu sọ 2000 péré níwèé wò and wọ́n ti kó mi dé bábì báyìí ni mo mọ̀ọ́mọ̀ amọ̀ọ́mọ̀ kó wá kó lè jẹ́ ìrànlọ́wọ́ fún gbogbo ẹ̀yin ọmọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ Yorùbá ni ẹnìkan ní ṣe Yorùbá lẹ́kọ́ ni bẹ́ẹ̀ ni àwa náà fi pamọ́ fáwọn ìbò ni òótọ́ ọbẹ̀ mo sọhun gbogbo ẹni tó bá fẹ́ ìwé yẹn ẹ rí àwọn pásítọ̀ kó wá sí Sona Church lọ́jọ́ Sunday lágbára ọlọ́run yóò sì wà ní Wema ẹ sọ pé ìwé àṣírí ẹ jẹ́ kí n fún yín ọfẹ́ gba ìwé ìléwọ́ fún programu Canada tó o bá lọ mọ́ bẹ̀ tàbí ẹ ní brother ẹ ní sister ẹ kàn ní kí wọ́n jọ ẹ kàn ní ẹ fún mi flyer ẹ lo number 081 86 mẹ́ta àti 7 kan 34 43 081 667 6 mẹ́ta àti 7 34 43 number mi mo fi pe adua o mo fi send ebi adua o e send the flyer si mi e send the way lewo ma send e to ba bere si pe in block number re ejo e je gbadua fun awon omo Olorun ti won bi loni ki mo lo eyin te mark wedding anniversary yin eyin na mo bo enikan ni woli ese bibeli wo la fe ka iwe isike na la wa o isike 37 titi wo 42 bayi ni oluwa wi eyin omo Olorun ti won bi loni testimony to sori owo to ri gbari àánú tí ò farahàn nínú ayé rẹ rí ọ̀sẹ̀ ni ó jáde lórúkọ bàbá tí ọmọ àti ti ẹ̀mí mímọ́ in Jesus name ẹ̀yin àyànfẹ́ ìjọ jẹ́ mọ̀ pé inú jésù láyọ̀ pín sí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ̀jẹ̀ loud kó neat 08081 65 66 ẹ send the message ire àtànú kọ bá yín ẹ jẹ́ mọ́ lórí Facebook you are blessed.
3: it is worth it.
4: From Lagos, this is
5: Jordan. 105.5 FM.
6: This is Jordan 105.5.
7: Station with the voice for entrepreneurs.
8: But

0: kì í bẹ̀bẹ̀.
1: Ọ̀gájú mi fẹ́ bẹ́ẹ̀.
0: Ẹ ra àánú gbà.
1: Ee bẹ́ẹ̀.
0: Má jẹ̀mú dé.
1: Kọ́mẹ́rẹ́ ti sẹ̀.
0: Ẹ ṣerére.
1: Ee bẹ́ẹ̀. Ẹ bá
0: pọ́sípà. Mi ná zàtà. Mo ní kọ́kọ́rọ́ bẹ́ẹ̀ jẹ lọ́wọ́.
1: I have 7 keys with me.
0: Tó lè sọ ẹ́ dé yẹn láyé.
1: That can make you great in life.
0: Àkọ́kọ́ nínú
1: ẹ̀. Key number one.
0: Olọ́pẹ́.
1: Is thanksgiving.
0: It's a great key.
1: Olè kọ́kọ́rọ́ lẹ́ni o.
0: To testimony.
1: Tó máa ń jásẹ̀ rí.
0: To freedom.
1: Tó máa ń jásẹ̀ òmìnira.
0: To success.
1: Tó máa ń jásẹ̀ àṣeyọrí.
0: Bó o ṣe ń ṣàmì.
1: Àti sẹ́mẹ̀.
0: Lọ ṣerére.
1: Ee bẹ́ẹ̀.
0: Olúwa mo gbé ọ̀gá o.

0: mo duro bi ko ati irijo olodumare mo duro mi o da duro mo soro mi o da soro mo ti enu mi bo eje jesu mo soro ase jade ile oni gbagbede fo se
1: amen
0: ejo emu eleyan dani eje ko wa lowo yin mo soro bi ko ati irijo olodumare mo so tele si ile nitori ti en ile oni gbagbede fun yin
1: amen
0: apere re jade nibi ta ye beri esi loruko jesu oya jade wa
1: amen
0: bo ti pe lasaru jade kuro ni epo ku be ni mo pere re jade lati nu ile wa loruko jesu olu ape jade wa
1: amen
0: olu ape jade wa
1: amen
0: awon to ba ile soro nitori re ti o je ko ri ile o pe o ha mo ye de won pada lati oni lo ile ma pe o
1: amen
0: gbogbo eyin agbe gbogbo eyin agbe patapata hey ejo e sami eleyi ile o ma fun ni bukun re
1: amen
0: gbogbo ru agbe to ba se e ba je agbe olukoko oni kofi agbe onisu oloka baba alagbado iru agbe to ko je iba je agbe awon to se nkan osin ah mo so tele ile ma pe o
1: amen
0: ile ma pe o
1: amen
0: ile ma pe o
1: amen
0: ile ma pe o
1: amen
0: ile re dile asiki
1: amen
0: o dile ola
1: amen
0: o dile asiki
1: amen
0: ko ma so fuara
1: amen
0: koma sa fun yin
1: amen
0: agbara tin be ninu ewe hesopu mo pe sori le fun ile ko dile buku fun
1: amen
0: loruko jesu ko dile buku fun
1: amen
0: ko dile buku fun
1: amen
0: ko dile ola
1: amen
0: loke pe o ne kabamo
1: amen
0: in the name of Jesus
1: amen
0: wa meri ewa
1: amen
0: Jesu oluwa wa
1: amen
0: mo ki gbogbo eyan mo olorun jake jado agbaye ni gbogbo bi te ba ti gbohun mi ani ni bi ti owo ja ohun ibade mo wi loruko Jesu ti Nazareti iruyan ayo ma wole wa
1: amen
0: leta ayo to ti reti yen leta igbega to ti expect meli dunu to ti reti ko run o to wo o ma gba
1: amen
0: olore ma pe o
1: amen
0: ala no pe o
1: amen
0: ah mo lo ma pe o
1: amen
0: igba to lore o pe o phone re oni ku
1: amen
0: battery re oni ku
1: amen
0: o ni ma ma pa phone
1: amen
0: olore ari o pe
1: amen
0: ala no ari o pe
1: amen
0: iroyin ayo wole wa
1: amen
0: wa ri dunno
1: amen
0: in the name of Jesus
1: amen
0: o se bi oba ni
1: amen
0: Jesu oluwa wa
1: amen
0: ah egbo mi sa mo ti so fun yin tele wi pe anu olorun be pelu awon yen ti re uruko mi o yi pada o apostle ati woli SMO Mustafa JP baba se bi oba lati jo sinu kagori church land of reality ti jo wa ni gbaremu idiobi airport area ni ribadan to ba jore meji agugu so pe se bi oba nu lo ko sent o mo be man se ipade agbara se bi oba ni every wednesday ati isoru ni friday akoko ni ilu osu be se ni gbogbo ojo isemi ni ipade la ma nbere lati ago meji abo egbo mi sa anu ma wa ori
1: amen
0: ti o suba ti pari na ma wa ni camp wa 24 hours eh egbo mi sa se marathon prayer yen awon kan understand there mo ma so fa won yen pe to ba fe wa si ro pade yen iyen mo prepare ni nipa ti pe ni 24 hours marathon prayers to ba ti debe ko nilo ko lo mo o wa be lataro di aro ojo keji to ba lanfani e o gba wede sa kan bi ago mejila bi meta ko to break o wa darapo mo wa opolopo ni oni le wa laaro nitori ise won so e mura ipade to sui ma le o loruko Jesu o Maria lo gba
1: amen
0: eto abudaju owo olorun ne loruko olorun ni fi o sile
1: amen
0: in the name of Jesus
1: amen
0: ma wa ni gado ni opolopo ojo isin ni ati Thursday awon ipade won ile yan le miss tori pe ise agbara nsele lasu igado road ni hotel bus stop so po lo sisi bi oba adjacent governance road yen bo ba ti debe so po lo sisi oba abi oko loyun event center loruko Jesus otira anugba
1: amen
0: mo lo otira anugba
1: amen
0: otira anugba
1: amen
0: otira anugba
1: amen
0: aye adide
1: amen
0: aye adide
1: amen
0: aye adide
1: amen
0: wa rogolo
1: amen
0: o ma rogolo
1: amen
0: o ma rogolo
1: amen
0: o ma rogolo
1: amen
0: in the name of Jesus
1: amen
0: mo fe ka gbadura lini adura lo ngba agbara oke gba sugbe ese bibeli yi mo fe ka ka leyin na a wa gbadura ni iwe exodus ori keta ni ni ogun ese keji ni logbon titi de ese ogun exodus chapter 23 verse 27 to 30 kilowi
2: emi oro eru mi si waju re
0: yes
2: emi o si da gbogbo awon eniyan ru odo eni ti wo o de emi o si mu gbogbo awon ota re ye eyin won da si o
0: yes
2: emi o si ran agbon si waju re ti yo le awon eniyan ifi ati awon ara kenani
0: yes
2: ati eniyan iti kuro ni waju re emi ki yo le won jade kuro ni waju re le odun kan kile na ki o ma ba diju
0: and that was it be wo pase awon alagbara ani awon omiran lati le baba re to wa ni ile to ngbe ti ojo janfani ti nbe ni ile na loruko Jesu ale wo jade
1: amen
0: emi a ma so fa won yan pe bo bara le o ti ra le to ba ti gba fun o ẹni kan kọ ilé alárinrin náà bá kọ lọbẹ tilẹ̀ bá ti sú tó bá ti sọ pé wọn fẹ́ sùn báyìí wọn a máa gbọ́ ohun yẹn dàbí pé ọmọ ń ké ẹrú a máa bá ìyàwó ọkọ wọn pé mi ìṣogun mi ìṣe nǹkan kan olúwa ló wà lẹ fún mi agbára yẹn jagbára yẹn lọ àwọn okùn kan bẹ tọwọ yóò ká tọ nílò ìrànlọwọ tó máa bá ọjà ogun náà ni mo sọ pé tọ́ bá wà lábújá o jájọ gbàdúrà abẹ́ òrùlé yẹn nǹkan kan wà nbẹ kọ́ tó ra bẹ̀ tọ́ bá dẹ̀ ṣẹ́gun kan yẹn ọ lè gbádùn abẹ́ òrùlé yẹn ó ní ní ọjọ́ karùn-ún ìsọjí ńlá yìí mo fẹ́ kájọ pàdé kájọ gbàdúrà nítorí gbàdúrà ló ń gbà agbára ò kì í gbà sọ pé olúwa
1: olúwa
0: òmìnira tó wà ní ilẹ̀ náà
1: òmìnira tó wà ní ilẹ̀ náà
0: tó jogún fún mi
1: tó jogún fún mi
0: òmìnira tó wà nílùú náà
1: òmìnira tó wà nílùú náà
0: níbi tí èmi ń gbé
1: níbi tí èmi ń gbé
0: tí ò jẹ́ ń jẹ́ eré rẹ̀
1: tí ò jẹ́ ń jẹ́ eré rẹ̀
0: olúwa lé wọn jáde
1: olúwa
0: lé wọn jáde lè wọn jáde fúnra ẹ àṣẹ kan ló máa ń lè jáde ìgbà tá a lọ gbàdúrà fún máa ń yẹn tá a débẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́wàá mọ́lá àti ńlọ ó ní ó mọ̀ jù bẹ́ẹ̀ lọ rárá mọ́lá wà ń lè kú bẹ́ẹ̀ ni wọ́n ní gbọ́mọ́ láti ọjọ́ náà wọ́n gbọ́mọ́ olúwa ló lè kúrò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo kókó ló lè dájà so òní yìí la máa fi òróró agbára lé ọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni a fi òróró agbára gbogbo èèyàn tó bá wà ń bẹ pátá là á fún ní òróró náà Deuteronomy oríkeje ẹsẹ kínní àti èkejì Deuteronomy oríkeje ẹsẹ kínní àti èkejì kí ló wí.
2: nigba ti oluwa olorun re ba mu ode ile na nibi ti iwo gbe lo lati gba ti o ba de orile ede pupo kuro ni waju re awon hiti ati awon gigasi ati awon amori ati awon ara kenani ati awon perisi ati awon hifi ati awon jebusi orile ede meje
0: yes
2: ti o po ti o si lagbara ju o lo
0: lagbara ju o gbogbo ko lo le daja agbara kan lo ma le won jade omiran meje orile ede meje ni nbe ni waju israeli be ni mo gbadua omiran ne to wa ni waju re ti o je o lo mo pa lasa o ya gbina
1: amen
0: in the name of jesus
1: amen
0: we be get ready in to ba na ojo na so fa won ye ajo pade ni wa pa soji o ma ni agbara area 10 ni old parade ground ibe lati ma pade leyin radio house in fact to ba ti debe gbogbo eyan lo mo bi tan pe be o tete ma gbo iro isoji loruko o ma ra anu gba
1: amen
0: mo lo ma ra anu gba
1: amen
0: mo lo ma ra anu gba
1: amen
0: o ma ra anu gba
1: amen
0: o ma ra anu gba
1: amen
0: in the name of jesus ogo re ajade
1: amen
0: irawo re ma tan wa de se
1: baba
0: e gbo mi sa nigba ti mo study awon eri yen gba ti mo ngbo mo so so agbo kan lana aso nipa en so wa ni ipo iloyun fun odun meje oro na gba to de bo eni kan wa ni so eje odun meje be si ni leyin odun keje lo se mo tan pe ni se bi oba ibe lo ti gba ororo ti ogun yen se be si ni en to gba po jade pe eje mo meje lo gba lawin olo de dano e gbo mi sa eyan ma practice nkan ti e tewo gba ororo yi ko merit e wa
3: mo dupe lowo olorun fun iwa laye re lori aye mi lojo to mo ojo to ti pe olorun ba mi se ni awon oro ti ma so yi awon obirin o ma understand die jo won okunrin mo orisun eje mo gbe fun odidi odun eje
0: ah oyun oyun odun meje iwo isun eje odun meje
3: tin ba ri tin ba ri period ni 5 days ni ma fin se o le lo 22 days ma wa pe ki le iwo olorun but mo rin sugbon mo dupe lowo olorun olorun to mu mi duro ti o je ndoku 10 years ago mo se 40 years igba to ma to boya bi ose kan mo last hospital igba to ma so won ni mo ni far blood pe mo ni iju won sa carry operation odidi ojo merin ni mi fi laju gbogbo oko mi atawon ebi mi gbogbo won si damu sugbon mo dupe lowo olorun alaye olorun to mu mi duro to ji mi pada se alaye pe mo tun wa ri ojo teni ti mo tun pe 50 years mo dupe mo yin olorun logo lopolopo ni adun kerin ni mo gba program mi owuro aburo mi to introduce si mi o wa ni gbogbo leni awon gogo let's start mo la gbogbo won nkan yen koja o di leyin mi ma ko ma ri pe bi nkan ki nkan ma rin ni are eyan mama omo to ba wa legbe mi gba yen mama ni ko ba mi gba lese ko ma ba mi fi ororo pa atomi adura mo mu igba ti mo bere si gori owuro yi branch abule egba ni mo wa mo n bo lati abule egba ni ojo yen a pari program thursday mo wa cross si other side ni bi kingston ni bus stop yen mo de junction yen mi o le mimo mi o le rin nkan yen ko mu mi laya ni mo se mo de gbe apere igbagbo sinu bag mo gbe sori won wa pe jesus sanu mi mo se ara palapala mo bo segbe kan mo gbe apere igbagbo ororo mo mu ati omi igba to ma to boya bi 20 minutes kini yen tu mo kuro nbe mo lo si ibi ti mo ti fe wo moto mo se adupe lowo olorun nitori pe esu gbogun nitori ninu ile iya mi won je kon duro je won mo sugbon mo dupe lowo olorun olorun to gba gbogbo lori aye mi to ja kon ma di enu arukiri mo dupe pe mo ni olorun olorun de ti won fi oko mi se baba ati ya fun mi o duro ti mi ni gbogbo ona won yin olorun lopolopo fun ojo eni to soju mi ati dile mi atomo atoko pe mi fe enikeni sawati ninu ijo olorun nitori oko mi gan ma nso muslim loko mi to ba ti bere mi ah yalangbade kan ah iyawo se iyawo baba se bi oba ni awon iya se bi oba ni yen mo wa dupe lowo olorun olorun wa ba mi gba gbogbo lori aye ko di mi lowo debi ba tun fun mi lowo lati lo camp ko di mi lowo mo yin olorun logbogbo won fi se bi oba bu mi ninu to inu ijo funfun lemi na ti kuro sugbon mo dupe lowo olorun pe olorun gba gbogbo ko je ki n fa isan lo gba olorun se gbogbo ojo to ti pe o se ninu aye mi ìdí ọpẹ mi kọ lu akọgbọ ọpẹ àti yìí ni.
0: Amen. So ìsun ẹ̀jẹ̀ yẹn ti
3: o ti gbẹ
0: dànù.
4: That issue of blood.
0: Ṣé
2: Claire.
4: E mara yin dada. E mara yin ri. E pata o fun Jesu.
5: E ka yo so. Oruko mi ni Imokere lati abule Igba. Awon ojure afefe ni awon efe tozi. Mo ma lo si abule Igba. Ni mẹrin ni odaji mi ni mẹrin wa won na o seun. Eyi mi lo ba yi pe ojo Friday ta wa lu fun ape. Mo sa debe be se la ma lo pelu tori gbogbo e oja do ko se ni ti sa. Sa pa sa gbodo gba ni be. I'm going to go to the same thing. Nítorí ó ṣe nítorí ọmọ kó fi gbàdúrà fáànú kó fi ṣe kí mo sá lọ ìgbàgbọ́ mi pé ìgbà máa délé ọlọ́run àṣẹ lọ mo ṣe 1000. Dádì ẹni tó kọrin tán bàtán sọ̀rọ̀ tán kí dádì tó gba program táwọn náà tún ń sọ̀rọ̀ tá a pásítọ̀ ṣe kínní tán nítorí ẹni tó bá lè ṣe 3000 before Monday mo tún lọ ó jẹ́ 4000 naira. Ìgbà tí mo lọ tán pray fún wa tán ìgbà tí a kúrò. Ti ẹgba ti dádì gba program ni à nǹkan tẹ́ni kálukú bá ní tó lè fìta wò rí ìlọrin ohun tí mo ní mo jáde ọlọ́sán àsàfiwọ́ sílé ìgbà tá a délé àwọn tó sì jẹ́ mí lórúkọ mi bí àwọn kan mọ́sá san ẹni tó san 3000 ẹni tó san 25 mọ́sá kawó mọ́ àkáǹtì mọ́sá jẹ 7000 ẹni ó sì ní ká gbọ́dọ̀ san before Monday ṣẹ́ṣìdè ní Sunday kò ṣe 4000 naira yẹn olódùwà mo ti ṣe 4000 jẹ́ tí mo jẹ́ o bá kọjú sí mi ṣe lóore wá yà mí lẹ́nu o mo sá wà lé lọ́jọ́ Monday òjò yẹn rọ̀ nínú mo kúrò báyìí tí mo múra tán mo wá di báàgì mi pé jẹ́ kí n máa lọ mo ṣe rí kọ́ ni ọ̀rẹ́ mi kan bó ṣe pò mí nípa àǹfààní ẹ tí ìdè ṣọ́ọ̀bù náà mo ní tí ìdè ṣọ́ọ̀bù olùṣẹ̀fẹ́ kúrò lé nígbà kúrò lé ẹ̀wò ẹ lè ráyè ẹ jẹ́ ká jọ lásìkò ẹ wọ́n wọn níṣẹ́ kan ká jọ lọ ó yóò máa yọ nǹkan kan díẹ̀ ẹ̀yìn òkè bóyá ìyá pàdé lábúlé ẹ̀gbá la ṣe lọ nìyẹn o hey láìgbé láì fọ̀rọ̀ dáàdì ìgbà mo dé ló máa sẹ́ǹdì owó sí 300,000 ó yà mí lẹ́nu ìgbà àwọn ó kan sì ti wà lẹ́dọ̀ọ́ sì gbé ẹyẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ayọ́ mo fi dí gbogbo nínú wọn lọ́rùn mo ṣe báyìí ló ṣe dára tó dáàdì ti gbàdúrà fún wa pé oṣù keje ta fẹ́ bọ́ sí oṣù ẹ̀rí ni mo sì ti sọ fún ọlọ́run kí ọlọ́run kọjú sí mi ṣe lóore lọ́nà ìyanu tí mo fọkàn sí sí mi ò lérò kó kọjú sí mi ṣe lóore kó kọjú sí ìdílé mi ṣe lóore mo ti gbàdúrà bẹ́ẹ̀ mo dẹ̀ mọ̀ pé ọlọ́run á ṣàṣe pé ìdíjẹ́rìí létí yíyakọ́ ní december time ọlọ́run kọ́ lè fi ní àtọkọ mi àti kó lọ ní december time ìbẹ̀là wà bẹ́ẹ̀ ni ibi tẹ́rì mi lọ nìyẹn dájú o.
4: Gbogbo agbára tí yọ àgọ́ ara ẹ lẹ́nu òní ló máa parẹ́. A pè ní healing crusade tí nǹkan bá ń dààmú yàn ní àgọ́ ara tó dẹ̀ gbọ́rú ìpàdé báyìí ó kù sọ́wọ́ ẹ̀. Ìsún ọdún méje ọlọ́dún méjìlá ń bẹ. So nígbà tá a bá dé program lónìí máa fún ọ ní àwọn àṣírí kan wàá mọ̀ pé ọlọ́run bẹ ní sí òní lórúkọ ogun ayé rẹ wọlé. Ogun ayé rẹ wọlé. Gbogbo ẹ̀yàn wọn lọ́tẹ̀ ń gbé Labuja. Nílùú gbé ní o Use Pape Duse Suba Buhari Kubwa Area 1 Area 2 Area 3 Kuje Maraba Yanyan Busri Bega Suleja Nasarawa Bagalada Karimu àti Dei Dei mo retí rẹ lẹ́ni ọwọ́ agbára ọlọ́run fẹ́ kọlu ó fẹ́ rí ọwọ́ ìyanu lórúkọ Jésù ó yà gbá ìyanu. Ọ̀nà táwọn ọkọ̀ wa ń gbà náà ló máa gbà láti Buhari àgbàdúsè a máa bọ̀ ní pápá àsọjí. So tẹ bá wà ní Buhari àgbàdúsè ẹ lè dúró de ọkọ̀ yóò gbé yín láti Súlẹ̀já Mádàlá Súùbà a máa bọ̀ ní pápá àsọjí láti Màsáká Maraba Yanyan a máa bọ̀ ní pápá àsọjí láti Gbagbalada Giri Junction títí dé Sọ̀ká Lúgbé a máa kó wọn bò ní pápá ìsọjí lágbára ọlọ́run láti pàpé yóò máa kó onílọ ibòmíì pàpé nìkan ló ti máa kó àwọn ọmọ ọlọ́run tí wọn bá bò ní pápá ìsọjí. Gbogbo àwọn ọmọ ọlọ́run tí a bá fẹ́ bá bọ́ọ̀sì rìn ago meta ni gbogbo awon bosses ma wa ni ibi tan ti ma gbera ago meta bo na ma gbera nbe e je ka ti pade nbe e gbo awon bus stop ti awon oko yo ti ma gbera lati suleja bus stop Kwamba primary school then general hospital junction ni suleja transformer ibe na ti ma gbera then madala police station wa drumbe ati ni madala mobile filling station ni junction ni suba by zenith bank wa drumbe ati day under bridge then ni babalada bus stop wa do ni wasobia park then park road junction and giri junction wa do ni soka bridge lugbe by police signboard lugbe car wash lugbe bridge then shop right wadumbe chika bridge ati karima ni giri then lati maraba assis masaka by masalachi junction new yanya junction ado junction one man village junction by shopping center aso junction sap corner abacha road junction mopo checkpoint junction and nyanya by MPC main bus stop at Buhari Usafa Junction Duse by traffic light Duse Magarata Junction Sokale Junction and Duse Fourth Gate pelu ogun Olorun lo ni bus mejo won ma sise lagbara Olorun nilu Abuja gbogbo eyin Olorun te wa ni Karimu moto ti wa to ma gbe wa lo ni lagbara Olorun lati Gwagwa by police bus stop Tasa 2 Junction Karimu by the furniture bus stop, Karimu by market junction, and Kado fish market junction. Bus madumbe, that's be a winner. Only money I borrow, but the

0: emba monuro ye ko ma dupe fọlọrun ori re lori aye wa po akai katan ni alagbara nla kabiyesi eledumare oba ri iro ala oromo ni se fire ti obani lalejo onje fonile ibare o inu mi ma ndun ti n ba n gba orin ti won fi ma n ki olorun yi tori pe iyin ope na lo n bere lowo mi ko ni n dana wa fun laaro yi n ba n san owo mi ni egbo e lo ni mo le san e ri pe mo n be n bi tawon dangote ote dola wa ibi tawon aare orilede wa nigeria baba wa bola me tinubu emo ye tawon o ti san le ni pepa ma n san owo mi kabiyesi re oba ri iru ala olorun oba mi iwo nikan ni o iwo na ni dan to tin dan ka won tun pera won ni dan to ma dan ogo ni foruko re loke orun emi ni ya o sha o to bi gan to bi pe a le sakawe ti to bi re ibi gbogbo na lo n gbe tori pe ko se nikan kan to mo bi to olorun oba mi n gbe olorun oba mi oba ri iru ala e ku le mo ki wa pe ku amojuba wa looro toni atuku amojuba eto baba eto ona abayo toni ojo eti friday ojo keta din ni ogun osu keje odun 2026 yero kini mi olofa mojo lalomi omo abisujo ko fo mo keru e lo mo ka lalomi eru lo mo ila kajo mo lo nile baba to bi mi lomo bure laare okan gbodo jokan bokan ba jokan le olalomi ija ni dale awon ma wi ajoku diye mi a ma pe ran baba ta lo je ti e laaye eri oluwa gbe mi leke adebayo loko mi mc rawo yin na re o di ole agbalagba omode tin pegbe baba e loko akeweje gbogbo pedepede mayegun nu awon soro soro toto loro 1 agole den to gbọn awosun bi en ti o mo bi oran re mo ni mo mo be lati sa atoloro ni ko ma ti sa ara won ohun ta ko wa sita loni po sugbon eje n se bayi eje n koko gba bi ewo eyan ara le ma koko wa bala re ko to di pe ma gbe ni mero james adesina wole si ori eto wa iyen fun ti aaro toni gide ni nkan ti mo fe ke ba mi da si mo fẹ́ kẹ́ ẹ ṣe ìdájọ́ kan ni lórí ọ̀rọ̀ owó iná ni arábìnrin kan rèé tí wọ́n ní ó jí owó tó tó 1.4 billion naira owó ọ̀gá ẹ̀ ó jí 1.4 billion naira owó ọ̀gá ẹ̀ ó dẹ̀ fi owó yìí ó ra ilé alájà méjì táwọn olóyìnbó ń pè ní duplex ó ra méjì ó ra ọkọ̀ méjì bẹ́ẹ̀ náà ló sì gba canada visa fún òun àti boyfriend ẹ̀ ọwọ́ ti wá bàbá yìí ó ti wà ní kirikiri ṣùgbọ́n wọ́n ní àwọn kan fẹ́ gbà á lẹ̀ irú èèyàn báyìí ìdájọ́ wo tó wá jẹ́yìn lọ̀gá báwo lẹ́ ṣe irú ojú wo lẹ́ kọ sí irú ìṣẹ̀lẹ̀ yìí ọwọ́ ti bà á ó ti wà ní kirikiri 1.4 billion naira ó ra lé méjì mọ́tò méjì canada visa fóun àti àfẹ́sọ́nà rẹ̀ ẹjẹ́ kọ́kọ́ fi yun ká fi dọ́dọ̀ ẹ̀yàn ara lé kájọ fojú sùnùkùnkùn ká fi wò ó jọ́nà àbáyọ ló wá sọ́rọ̀ ara rẹ̀ ni àbí torí tó bá pé bó ṣe gbé owó yẹn ó ná nàkúnà ẹ má ṣì mí gbọ́ o bó ṣe gbé owó tó tó 1.4 billion naira yẹn tó bá pé ná nàkúnà ní ìsinyìí a sọ pé bóyá ó yẹ kí wọ́n ṣe ìdájọ́ tó tọ́ fún un ṣùgbọ́n ẹ̀yẹ́ kèmí sọ fún yín lọ́dọ̀ tèmi ìdájọ́ wo lẹ̀yìn rò pé ó tọ́ sírú arábìnrin bẹ́ẹ̀ àti ipò ojú wo lẹ fi wò 0906000 3352 ẹ̀lọ́ ẹ̀ka àárọ̀ tẹ́ ẹ bá ti pè mí ẹ bá ń yí rédíò yín lọlẹ̀ láàárọ̀ yìí 0906000 3352 1.4 billion naira ó ra duplex méjì ọkọ̀ méjì ó dẹ̀ gba visa canada fún òun àti àfẹ́sọ́nà rẹ̀ ṣùgbọ́n ti wà ń kirikiri ṣùgbọ́n wọ́n ní àwọn kan ń gbìyànjú láti wá bá bẹ̀bẹ̀ kan gbà á lẹ̀ tó bá jẹ́ ẹ̀yin gangan ni ọ̀gá rẹ̀ tẹ́ ó gbé owó yín àbí ẹ̀yin gangan lẹ wà ní ìcháàjì kéèsì ọ̀hún ojú wo lẹ́fì irú àmọ̀ràn wo lẹ gbà wọ́n ile na le fi ba mi dasi ko to di pe ma fun ni mero James Adesina lanfani be na la lawon alejo na ni ile agodo laaro yi ti won ni un pataki ti won ma fu wa lati je ki ona abayo wa si ojutu irin ajo aye wa.
1: I did

0: ẹnìkan ní tó bá jó òun ni òun ò ní filẹ̀ pé ọgbà ẹ̀wọ̀n ló máa ju sí o 1.4 billion naira duplex méjì mọ́tò méjì ó dẹ̀ gba visa ọ̀nà àbáyọ ló wá sọ́rọ̀ ara ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n ẹni tó dá lóró ń kọ́ owó ẹlẹ́ni tó gbé èmi ò fọwọ́ sí o ẹ̀lú ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ o orúkọ yín àti ibi tẹ̀ ti ń pè wá. Mr. Olari wájú láti Lùsádà. Ó yá.
1: Anyway, ló bá jẹ́ nínú o. Ó ràn mí lọ́wọ́ láti ṣe investment. So, kò sí wàhálà kankan bẹ́ẹ̀. Wọ́n bá fẹ́ gbalẹ̀ fún gbalẹ̀ tó gbogbo owó mi rà pátá.
0: Gbogbo tó fowó yín rà pátá lẹ máa gbà.
1: Ẹ ṣe kò
0: sí jà bẹ́ẹ̀. Ọ̀nà àbáyọ fún ẹni tó lówó ni. Ẹ ṣeun. Mr. Olari wájú láti Lùsádà. Wọ́n ní gbogbo nǹkan tí arábìnrin yẹn fi 1.4 billion naira rà làwọn ó gbà padà lọ́wọ́ ẹ̀ torí pé báwọn invest ni. Bó ṣe rí lọ́kàn ti Mr. Olari wájú nù òdodo ọ̀rọ̀ náà sì sọ àbí wọ́n gbà padà náà ni ìgbà tán ti rí àwọn nǹkan tó fowó ṣe. 09063352 Hello, ẹ káàárọ̀ o. Ó ti rí.

0: gbogbo ọ̀tá tó ní ẹ̀ní rọ́wọ́ yọ ẹ̀ní rọ́nà àbáyọ lágbára ọlọ́run ọba mi Èdùmarè ojú ayé wọn lẹ mọ gbé nǹkan rè ṣe ẹ ṣàmí. Báyìí èmi àtọ́nímọ̀ràn James Adesina ló kù báyìí níbi tí àwọn náà ti wá tu pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ táwọn náà ní fún wa. Mo sọ fún wa mo ní orí ètò wa gbogbo ẹ̀ ló kún fọ́fọ́fọ́. Adigbádagbọ̀n wá ta láàárọ̀ ẹni bí ẹni tó ń relé àná bí ìgbà tá a fẹ́ lọ dáná náà ni ọ̀rọ̀ ètò àárọ̀ yìí ṣe rí. Onímọ̀ràn James Adesina bàbá ẹjẹ́ tún kì í lẹ́ẹ̀kan sí torí pé èdè bó lẹ sọ lẹ́ẹ̀kan ẹ káàbọ̀ padà sórí ọ̀tọ̀ ọ̀nà àbáyọ.
1: Mo kí gbogbo ẹ̀yà ara ilé ti ẹ̀ ń gbọ́ mi James Adesina òun náà ni ẹ̀ ń gbóhun rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí.
0: Ẹ ṣe lánàá a sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pàápàá jùlọ inú mi dùn níbi àwọn bí tẹ́ ẹ tú lórí ọ̀rọ̀ fídíò AI fídíò ta lè fi make owó àwọn ohun ta sọ tó pọ̀ rẹpẹtẹ lánàá o bó wá fẹ́ kó jẹ́ kọ́kọ́ jẹ́ pé torí àsìkò tẹ́ bá wò ẹ́ rí pé àsìkò ń lọ ṣùgbọ́n mo mọ̀ pé mo ní kẹ́ ẹ ṣẹ́kù lánàá torí àsìkò wa òní náà ẹ tún bá wa ara yànnà náà níwọ̀nba àwọn nǹkan tá a fẹ́ bá pàdé lọ́la ní sẹ́mínà yín tó máa wáyé lọ́la torí mo mọ̀ pé ìdánilẹ́kọ̀ọ́ wáyé lọ́la pàápàá jùlọ lórí gbogbo àwọn tá a sọ lánàá ṣùgbọ́n fún àǹfààní àwọn tí wọ́n ṣètò gbọ́ ètò yìí fún ìgbà àkọ́kọ́ ẹ bá mi yànnàná ẹ̀ níwọ̀nba kẹ́ẹ̀dẹ̀ ṣàlàyé sẹ́mínà yẹn bó ṣe máa lọ fún wa sà.
1: ẹ ṣe púpọ̀ ní àná mo sọ fún wa pé màá ní orí ọ̀fẹ́ láti kọ́ wa torí àwọn kan béèrè pé ọ̀gbẹ́ni James Adesina ṣe kọ́ wa lórí ìgbín lórí bá ṣe mọ ṣègbín tá a lè pè ní snail farming àti ìṣòwò ìgbín ìdídẹ̀ ni pé ṣe rí ìgbà tí òjò ń rọ̀ tójò ń rọ̀ wẹluwẹluwẹluwẹ tó yẹ pójoojúmọ́ lòjò ń rọ̀ yìí ó jẹ́ àsìkò àti ìgbà tí àwọn ìgbín tí ni wọ́n máa ń dùn sáà tá a wà yìí òun náà máa ń fẹ́ràn láti mọ jẹun dáadáa ìgbín ò kì í rílì jẹun nínú òòrùn wọn kì í jẹun nínú òòrùn àbí nínú ọ̀gbẹlẹ̀ ṣùgbọ́n nínú pé gbogbo ẹ ṣe tutù báyìí ìgbín fún ara wọn gan ibi tán bá wà àwa tá a bá ń gbé níbi tí igbó bá wà a rí pé àwọn ìgbín ò mọ fiẹsẹ ara wọn rìn jáde tá a mọ rí wọn káàkiri ìfáàtì gan tẹ bá bẹ̀rẹ̀ sí ní sàwọn ìgbín yẹn nílẹ̀ nínú igbó àbí lẹ́bàá ọ̀nà ẹ rí pé a ṣe é jẹun ó máa fẹ́ tó iye ẹran tí ó lè bọ́ gbogbo ìdílé kan torí pé píríọ̀dù báyìí òun ni ẹni tó bá fẹ́ bẹ̀rẹ̀ láti mọ sin ìgbín ni ó lè bẹ̀rẹ̀ rẹ̀ torí ìgbín ó ní nǹkan púpọ̀ tí a fi ń ṣe bí mo ṣe sọ̀rọ̀ lórí jíńjà náà bẹ́ẹ̀ náà ni àwọn àǹfààní tí jíńjà ní mo lè tún sọ fún yín pé ìgbín ó tún ni jù bẹ́ẹ̀ lọ ìgbín ní calcium ìgbín dáa fún egun ó dáa fún egun gan ẹni tó bá ń jẹ ìgbín egun rẹ̀ máa ṣe dáadáa ẹni tí ó bá dẹ̀ tó ń jẹ ìgbín náà yóò ríran dáadáa ìgbín dáa fún ojú ìgbín a tún máa ń lo ìgbín fún àwọn ìpara tí ó máa ń jẹ́ kí ara kó jọ̀lọ̀ àwọn ìpara tí ó jẹ́ kí arúgbó kára arúgbó kó dàbí tọmọdé a máa ń lo omi ìgbín àwọn tó ń ṣe cosmetics wọ́n máa ń lo omi ìgbín dáadáa àwọn pharmaceuticals àwọn tó ń ṣe oògùn tí ò bá ṣiṣẹ́ dáadáa àwọn eléèbó àwọn sáyẹ́ǹsì wọ́n ti gbá rìsáàṣì wọ́n dẹ̀ ti wá rí i pé ìgbín omi ìgbín yóò mọ ṣe dáadáa nínú oògùn èyí tó ń jẹ́ kí ara kó yá fún àwọn tó bá ní àwọn ìsàn kan wọ́n ti ṣàwọn nǹkan kan wọ́n ti pa àwọn nǹkan kan pọ̀ nínú ìmọ̀ sáyẹ́ǹsì tí wọ́n lo ìgbín fún tí ó sì ṣiṣẹ́ dáadáa a rí pé àwọn pharmaceuticals wọ́n lo ìgbín àwọn tó ń ṣe àwọn nǹkan tá a fi ń para àwọn náà ń lo ìgbín owó ńlá òun ni wọ́n ti ń rà á omi ìgbín tẹ̀ ń wò yẹ owó ni obi pé èèyàn ń tepo ni o ni pé èèyàn ń tepo rọ̀bì èèyàn ń gbépo rọ̀bì lọ sókè òkun bẹ́ẹ̀ náà ni.

náà tó ń jẹ wọ́n máa ń lo ìkara wọn ìgbín yẹn torí ó ní calcium gan ó ní calcium calcium mú ẹ inú ẹ ó pọ̀ gidi gan ó ní calcium mú lion wọ́n máa ń lò ó dáadáa láti fi ṣe feed a rí pé kò sí nǹkan tí a lè sọ pé ó jẹ́ nǹkan tí àṣàdànù sí nínú ìgbín ta bá wá ń sọ̀rọ̀ nípa ẹran tó dáa jùlọ ẹran jíjẹ tó dáa jùlọ tí ò kì í ṣe ẹran ẹlẹ́jẹ̀ tó dáa fún arúgbó ẹni tó bá ti wà bíi 35-40-45-50 years ẹran tó yẹ kó máa jẹ jù òun ni ẹran ìgbín torí pé kò kì í ṣe ẹran ẹlẹ́jẹ̀ ẹran tí ó dáa ni ta bá lọ sínú pé a fẹ́ mọ sin ìgbín yìí ta fẹ́ mọ sìn kò síbi tẹ́ẹ̀ ti lè sin ìgbín o ẹ lè sa àwọn táyà kan jọ táyà tírélà táyà mọ́tò táyà mọ́rúwá tẹ bá ṣàjọ tẹ kó lórí ara wọn tẹ fi ewé àwọn ewé tí wọ́n máa ń jẹ tẹ fi síbẹ̀ tẹ wá wò ó pé ẹ wá fi àwọn oúnjẹ tí wọ́n máa ń jẹ tẹ fi síbẹ̀ kò sí oúnjẹ tẹ lè fún wọn in fact oúnjẹ tẹ bá sẹ̀ nílé yín ẹ lè fún àwọn ìgbín yín jẹ ṣùgbọ́n oúnjẹ yóò gbọ́dọ̀ níyọ̀ oúnjẹ yóò gbọ́dọ̀ ní magí ò gbọ́dọ̀ sí níbẹ̀ iyì ò gbọ́dọ̀ sí níbẹ̀ oúnjẹ tí ò bá ti ní kẹ́míkà oúnjẹ tí ò bá ti níyọ̀ òun ni ẹ lè fún àwọn ìgbín yín jẹ kò sí oúnjẹ náà tí wọn ò lè jẹ tí ò bá ti sí kẹ́míkà tí ó ṣe ìjàm̀bá sí wọn lára tí ò bá ti sí níbẹ̀ àwọn bí ó di formulated feed wọn tún wà tó jẹ pé ẹ lè rà tẹ ẹ mọ fún wọn ẹyin tẹ bá fẹ ẹ fẹ bọ wọn kán tètè yó dáadáa kẹ ẹ lè mọ tà wọn àwọn formulated feed lẹ lò ẹ kàn mí sí ẹ mọ àwọn oúnjẹ kéékèèké tẹyin náà bá tún pèsè fúnra yín ni o oríṣiríṣi species ìgbín òun ni ó wà ìgbín kan wà tí à ń pè ní ìgbín akatina yìí kò fi bẹ́ẹ̀ ó wà káàkiri nínú igbó ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ kì í ṣe dáadáa kò kì í jẹ́ wa lọ́wọ́ kò kì í já àwọn àgbẹ̀ lọ́wọ́ tí wọ́n ń sìn wọ́n ṣùgbọ́n torí ilẹ̀ wa ò fi bẹ́ẹ̀ gbà fún ìgbín akatina species kan nìyẹn o láàyè láti ṣe dáadáa torí wọ́n máa ń kú gan tí wọ́n bá sìn wọ́n níbi bàìbọ́ orílẹ̀-èdè ghana wọ́n ń ṣe dáadáa ìgbín akatina òun ló fẹ́ẹ̀ lè jẹ́ pé ìgbín tó pọ̀ jù tí wọ́n ń sìn tí wọ́n ń tà ní orílẹ̀-èdè ghana but akatina marginata ìyẹn ń ṣe dáadáa lórílẹ̀-èdè nàìjíríà ń bí báyìí ìkarahun ẹ̀ máa ń le dáadáa ẹ̀ máa ń le ó sì máa ń tètè dàgbà ó máa ń tètè dàgbà gan ó wá jẹ́ ìgbín tí ó tán fẹ́ràn dáadáa nínú ìgbín tó tún tóbi sí ìgbín akatina òun ni akatina marginata akatina òun ni ìgbín tó tóbi jù ìyẹn là ń pè ní african giant snail ìgbín tó tóbi jù ní orílẹ̀-èdè africa òun akatina ṣùgbọ́n akatina marginata ó jẹ́ ìgbín tí òun náà tóbi ó ṣe é jẹ dáadáa table size rẹ̀ tẹ bá ge láwẹ́láwẹ́ ẹ máa mọ̀ pé ẹran wà nínú ẹran òun ló dẹ̀ wà ní higher demand ní orílẹ̀-èdè nàìjíríà níbí báyìí a tún wá nìkan tí a tún mọ̀ sí akatina fulica ìyẹn náà ó gbajúmọ̀ dáadáa nínú àwọn ìgbín tí a máa ń jẹ lélẹ̀ nàìjíríà ń bí àwọn ìgbín tẹ́ mọ rí nínú àwọn oko kiri òun ni àwọn ìgbín méjèèjì akatina marginata àti akatina fulica yìí ṣùgbọ́n ìyẹn tó wá dáa jùlọ fún ẹni tó fẹ́ mọ sìn ìgbín tó fẹ́ ní oko ìgbín òun ni akatina marginata ìyẹn ló dáa jù fún ẹni tó bá fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ èèyàn lè rí owó tó ń lọ síbi bí ìlọ́po méjì sí mẹ́ta iye owó tí a bá fi bẹ̀rẹ̀ ìṣòwò ìgbín láàrin ọdún kan àti ààbọ̀ torí ìgbín tá a bá bẹ̀rẹ̀ ìṣòwò ìgbín nínú oṣù tá a wà nínú rẹ̀ yìí tá a bẹ̀rẹ̀ rẹ̀ bóyá ara ìgbín bíi 500 àbí ìgbín bíi 200 tá a kó sínú oko wa tá a bẹ̀rẹ̀ rẹ̀ kí wọ́n tó dàgbà tán bá dàgbà tán

ojumo ni mo korogun o maruka ojumo ni mo kese o marina ojumo toni to mo wa loni ojumo re ni eku ojumo mo akin pe etuko amojuba wa lori otunu wero yin taro toni oni ojo keta odin ni ogun osu keje odun 2026 ana olorun oba ori ofe re koni fi gbogbo wa sile eku ibase eku adoti aku ko le da lorilede Nigeria ti gbogbo wa nba kakiri mo ki gbogbo eyin baba mama eyin egbon eyin ore eyin abro tori pe akekere ka ma je nikan lo mo ki gbogbo eyin laaro iwe pe oni osan wa wa ku pale mo opin ose koni je opin aye fun wa lagbare ledumare otun inu we royin na le ngbo ni kan ni alalo barika Jordan 105.5 FM ta wa ni ojule keji la si kerinla ni musiba ashafa off agbe road ni abule egba ni ilu eko nbi nibe gangan latin dabi edun ta tin ro bi owe ati ko awon iroyin ide gege bi ise wa ojo aje titi dojo eti na la manka si wa leti latago mewa titi di ago mokanla nigba ta ba mu awon iroyin ele to jade kakiri orilede Nigeria ti agbaye tan a soju opole fun eyin ara le laarin ogbon iseju nbe ti a ti fi oro jomi to roro lori awon ohun to se pataki to se koko lati beju wo lati tan imole si gbogbo ohun ti a n dojuko lorilede Nigeria taro to ni re o mo ki wa lekan si eri oluwa gbemi leke adebayo loruko temi mc rawo yin na re agbalagba omode tin pegbe baba e loko ibi ta n lo labala agbeyewo wa loni mo fe ki eyin baba eyin iya wa ma play foran video kan to ba ti to asiko a wa farabalẹ e wa se idajo na ati oju te ba fi wo iru oro be lori iya iyawo se iya iyawo la iya omo kan iya kan to bimo ben to mo re obin wa bimo ti iya si je omo omo re gbe yun ni a se laaro e a si da si eje ka wo na awon iwe iroyin gege bi won se ko won leje won sinu iwe iroyin laaro toni won ni awon lopa ipinle eko won ti fi di ifi owo ofin mu awon afurasi ele ti won ni won lowo ninu ifipabanilopo ati ipaniyan fun arabirin kan ele ti won ni ise POS awon tin gba o tin fowo fun yan tin gbowo wole pelu ero POS iyen point of sales oni ise ti arabirin na nse ele ti won ni won ba oku re ni ibi kana kan ele to wa ni agbegbe Sangotedo ni Aja ni ilu Eko gege bi ohun ti eni ti o je agbenuso olopa ipinle Eko yen SP Abimbola Adebisi gege bi ohun ti o ba awon akoroyin so lana ti se ojobo Thursday nibe lo ti salaye pe ni kete ti isele na sele ti awon ara gbegbe na ri oku arabirin ohun ninu kana ni won ti pe awon eso alaabo lati wa sibe ki won wa wo leyin na lo je wipe won ni won ti bere iwadi ti won si se iwadi ohun debi wipe owo ba awon afurasi kan ele ti won ni won pa arabirin na ti won si ju oku re si ibi kana kan to wa ni ojuna monastery ni mopo ni ilu Aja ni ilu Ekunbi nibe gangan ni gege bi oga olopa division ibi ti won ti lobe lo ko awon iko re lo si bi isele na ti won si bere si ni fomi file ko to di pe owo won ba awon afurasi na o wa ninu iwe iroyin Vanguard laaro toni wipe won ni owo ti ba awon ti won se kupa omo ni POS o be lo je pe won ti gbe oku re lo si mortuary iyan ile igboku si o wa ninu iwe iroyin Vanguard laaro toni abajade esibo to ma waye ni ipinle Osun ohun táwọn èèyàn fẹ́ ni ó ṣẹlẹ̀ o àwọn àjọ inec náà ni wọ́n ń sọ̀rọ̀ láàárọ̀ tòní àwọn àjọ tí wọ́n rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn independent electoral commission ta mọ̀ sí inec ni wọ́n ti fi ọkàn gbogbo àwọn tí wọ́n jẹ́ lẹ́nu lọ́rọ̀ lọ́kànbalẹ̀ pàápàá àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀sùn pé ètò ìdìbò tó máa wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí fún ti ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀sùn wọn ni gbogbo ohun tí àwọn èèyàn fẹ́ náà ni wọn ò retí o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wípé eléyìí tí ó ń jáde látẹnu àwọn àjọ náà náà ni wọ́n ń ṣàlàyé fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀sùn pátápátá àti pàápàá jùlọ
ẹni tí ó jẹ́ pé òun ló wà ní àyíká ètò ìdìbò fún àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀sùn yẹn Oluwatoyin Babalọla òun gangan náà ló fi ọ̀rọ̀ náà léde tó sì gbé òun náà sókè pé kí gbogbo àwọn tí wọ́n jẹ́ lẹ́nu lọ́rọ̀ ní ìpínlẹ̀ ọ̀sùn àti gbogbo ọmọ ìlú pátápátá kí wọ́n ṣe àsopọ̀ pẹ̀lú àwọn lórí ètò ìdìbò náà pàápàá jùlọ pé ohun tí àwọn aráàlú fẹ́ ni àwọn ò gbé jáde o kò ní sí kọ́hùnkọ́họ̀ kankan nínú ètò ìdìbò eléyìí tó ń bọ̀ ní kòpẹ́kòpẹ́ yìí ó wà nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní náà ẹ̀bà lẹ́kùnrẹ́rẹ́ ń bẹ̀. Wọ́n ní ìjọba nìkan kò lè dojúkọ ohun tí orílẹ̀-èdè nàìjíríà ń dojúkọ lásìkò yóò ìjọba nìkan ò lè ṣe torí pé igi kan kìí dá igbó ṣe ẹni tí ó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ìyẹn Tajudeen Abbas àwọn ni wọ́n ń sọ̀rọ̀ sínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní wípé ó gbé ohun tí ìjọba tí orílẹ̀-èdè nàìjíríà ń dojúkọ lásìkò yìí wọ́n ní kì í ṣe iṣẹ́ ìjọba nìkan o wọ́n ní ìjọba nìkan ò lè dáṣe wọ́n wá rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ lẹ́nu lọ́rọ̀ àwọn aládàáni ilé iṣẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó jẹ́ wípé wọ́n jẹ́ gbajúmọ̀ àti ìgbà ojúmọ̀ àti lẹ́nu lọ́rọ̀ nílùú lórílẹ̀‐èdè nàìjíríà òun ni Abbas ti ń sọ fún wọn lánàá tí ń ṣọjọ́bọ Thursday níbẹ̀ náà ti ní kí ìsọwọ́sowọ́pọ̀ kó wáyé láàrin gbogbo wọn láti lè ṣe àtìlẹyìn fún ìjọba pàápàá jùlọ lórí ọrọ̀ ajé eléyìí tí à ń dojúkọ rẹ̀ lásìkò yìí ètò ń ṣe ségesège o gẹ́gẹ́ bí Tajudeen Abbas gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé ọ̀rọ̀ náà níbi tí wọ́n ti ṣe ìpàdé kan eléyìí tí wọ́n ní ó wáyé ìyẹn ní ibi tí wọ́n pè ní Night of Saint Mulumba eléyìí tí ó wà ní ìlú Abuja níbẹ̀ gangan náà ni wọ́n ti pè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn oníṣẹ́ àdáni àwọn lẹ́nu lọ́rọ̀ àti àwọn èèyàn jàǹkàn-jàǹkàn ìlú láti ṣe àṣepọ̀ pẹ̀lú ìjọba orílẹ̀-èdè nàìjíríà pé igi kan kìí dágbòṣe o ìjọba nìkan ò lè ṣe bẹ́ẹ̀ tí ìjọba bá ní àwọn ò dáṣe bí ìgbà tí èèyàn bá ń tanra wọn jẹ ni o Tajudeen Abbas òun náà ló ń sọ eléyìí di mímọ̀ láàárọ̀ tòní inú ìwé ìròyìn punch lẹ́ẹ̀tì bá ìròyìn ọ̀hún nẹ́kùnrẹ́rẹ́.

lórí àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ tí oríire local government eléyìí tí wọ́n ní àwọn ọmọ ogun gbàálẹ̀ òun ni wọ́n ti ní àwọn iléèwé tó yí agbègbè oríire ká náà lè jẹ́ wípé ìbẹ̀rùbojo náà ni wọ́n ní wọ́n ṣì wà ó wípé lẹ́yìn ọ̀sẹ̀ kan eléyìí tí wọ́n ti gba àwọn ọmọ náà sílẹ̀ àwọn ogójì ọmọléèwé àti àwọn olùkọ́ wọn sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé òun náà ni wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé náà ni àwọn ò lè ṣíléèwé báyìí o gẹ́gẹ́ bí ìwádìí ti ilé ìwé ìròyìn punch eléyìí tí wọ́n gbé jáde lánàá tí ń ṣọjọ́bọ thursday níbẹ̀ gangan ni wọ́n ti fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú àwọn iléèwé tó wà lágbègbè ọ̀hún ní ahoro dada àti ìkòyí ilé àti àwọn iléèwé tó wà ní pamọ́ yàwóta àti ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ náà ni wọ́n ti lọ pé gbogbo àwọn iléèwé tó wà ńbẹ̀ ni wọ́n ti ṣe kíni o ni wọ́n wà ní títì pa o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wípé èyí gan náà ló fa bí wọ́n ṣe ní ìjínigbé eléyìí tó wáyé láìpẹ́ tó tó di pé wọ́n gba àwọn ọmọ náà lẹ̀ pé lóòótọ́ wọ́n ti gbà wọ́n lẹ̀ o ṣùgbọ́n àti padà síléèwé ìbẹ̀rùbojo ẹ̀rú pé wọ́n jí wọn gbé wọn jí wọn gbé wọn ni ó wà lọ́kàn gbogbo àwọn òbí àti àwọn olùkọ́ àti àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà láti sọ wípé bóyá àwọn ó padà lọ sí ilé ẹ̀kọ́ láti lọ́ọ́ máa kẹ́kọ̀ọ́ wọn ṣùgbọ́n o gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch wọ́n ṣe wá fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ níbẹ̀ gangan ni wọ́n ti ní ẹnìkan tó jẹ́ wípé ó fi ọ̀rọ̀ náà ó fi ìdí ẹ̀ múlẹ̀ tó tún jẹ́ agbẹnusọ ìwé ìròyìn punch ìyẹn ọba àbáyọ̀mí ogun mákindé òun ni wọ́n bá sọ̀rọ̀ nígbà tí àwọn oníwé ìròyìn punch bá sọ̀rọ̀ níbẹ̀ ló ti ní lótìítọ́ rododo ló jẹ́ wípé ìkọlù ọ̀hún ìjínigbé yìí ó fa ìpayà sí ọkàn àwọn òbí àti àwọn ọmọ ṣùgbọ́n àwọn ò mọ ọbẹ̀ wọn náà ni kí wọ́n jẹ́ kí àwọn ọmọ náà kí wọ́n padà sí ilé ìwé pé lótìítọ́ àwọn ò wá bẹ̀ ìjọba kí wọ́n fún wọn ní ètò ààbò eléyìí tó péye punch náà gbẹ̀yìn náà jáde láàárọ̀ yìí ẹ̀ bà lẹ́kùnrẹ́rẹ́ ń bẹ́ẹ̀.

ìròyìn ilé náà jáde nínú ìwé ìròyìn daily post láàárọ̀ yìí wọ́n ní adìyẹ ìrànà kìí ṣe ohun àjẹgbé o gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àwọn ọmọ ogun wọ́n ti gba àwọn mẹ́sàn-án eléyìí tí wọ́n ní àwọn ajínigbé jígbé ní ìpínlẹ̀ Borno náà ni wọ́n ní wọ́n ti gbà á lẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wọ́n ní àwọn ọmọ ogun 82 division task force eléyìí tí wọ́n wà ní abẹ́ Andy Kai náà ni wọ́n ti gba àwọn mẹ́sàn náà lẹ̀ báyìí lọ́wọ́ àwọn ajínigbé ní agbègbè Amuda Bridge ní ìjọba ìbílẹ̀ Guaza ní ìpínlẹ̀ Borno ó wà nínú ìwé ìròyìn Daily Post náà láàárọ̀ tòní ẹjá lọ sókè lọ́nkà lọ polówó ọjà tá a bá padà dé ọ̀túnú ìwé ìròyìn ó ń tẹ̀síwájú ní ìkànnì Jordan 105.5 FM.

ẹ kú bójú ọjọ́ ti rí ní gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ mi ní àkókò yìí. Ibi tí lékelèké gbé ń fọṣọ ẹyẹ àparò kan ò lè mọ̀bẹ̀. Orúkọ mi ni ọmọba Adédèjì Adémúyíwá kọ́kọ́rọ́ ọ̀rọ̀. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ẹ̀ ń gbọ́ mi lásìkò yìí, a ò ní wáyé asán o. Kékeré alákan a máa nílé lórí gbogbo wa ni Ọlọ́run yóò kọ́ lé àkọ́gbé àti lé àkọ́tà fún. Àmì èròjà ayọ̀ ńlá kan ni mo mú wá fún yín láti ilé iṣẹ́ Shefa Homes and Properties. Ṣùgbọ́n ṣáájú ẹ kọ àwọn nọ́mbà yìí sílẹ̀ torí yóò wúlò fún yín. 0806-514-3581 0806-514-3581 tàbí 0912-238-8541 0912-238-8541. Àdúrà tí ọ̀pọ̀ ènìyàn máa ń gbà ni wípé kí Ọlọ́run kọ ilé ayọ̀ fún òun. Ṣùgbọ́n bí ènìyàn kò bá ní ilẹ̀, kò sí ibi tí ó fẹ́ kọ ilé sí o. Shefa Homes and Properties tí wọ́n wà ní 5 Charity Road opposite UPA Bank Oko Ọba Gègé Lẹ́kọ̀ọ́ ni wọ́n mú ìrọ̀rùn wọnú ilé kíkọ́ àti ilẹ̀ rírà nílẹ̀ yìí. Ilé iṣẹ́ ti ń bani kọ́lé, bani ralẹ̀, tí wọ́n sì ń bani ta ilẹ̀. Ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni. Bí mo bá ti sòótọ́ fún yín, ẹ má tún wá irọ́ rebòmíràn mọ́ o. Àwọn ibi tí a ní ilẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ nìwọ̀nyí: Lodge Haven Home tó wà ní Mọ̀rọ̀jọ́dá ní Ẹ̀pẹ́, Landmark ẹ̀ ní Yaba Tech Ẹ̀pẹ́ Campus, Lagos State University of Education Michael Ọ̀tẹ́dọ́lá College of Education Ẹ̀pẹ́ Resort and Spa. Ilẹ̀ yìí kì í ṣe ilẹ̀ inú igbó o, kì í ṣe inú omi, kódà kì í ṣe inú ìrà rárá, bẹ́ẹ̀ kò jìnà sí títì márosẹ̀ rárá. Bákan náà ni a ní ilẹ̀ sí Àlàáfíà Parks and Garden ní pápá Lanto Ifọ̀. Àwọn landmark ẹ̀ ní Government Science and Technical College, Ìlàró Polytechnic, Lafarge Cement. Àwọn

0: ọdún kan tí ẹ sì máa bá iṣẹ́ ilé kíkọ́ yìí lọ. Gbogbo Sátidé kejì àti kẹrin lóṣooṣù ni a máa ń kó àwọn oníbàárà wa lọ sórí ilẹ̀ wọn láti lọ wò ó, pàápàá jùlọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ralẹ̀. Gbogbo ilẹ̀ wa ló ní Seal of O àti wípé gbogbo dọ́kúmẹ̀ntì wa ló ní òǹtẹ̀ lọ́ọ̀yà ilé iṣẹ́ Shefa Homes and Properties nínú. Ṣe ìwádìí wípé Shefa Homes and Properties ó fìdí múlẹ̀ káàdé. Má bá wọn dáṣà wípé ẹni tó bá ní àjẹṣẹ́kù ló ń kọ́ ilé o. Lára díẹ̀ díẹ̀ tó ń rí ó lè sọ ọ́ di onílé lórí. Gbogbo agbègbè tí wọ́n ń pè ní rural area nígbà kan rí ló ti di urban area tó sì ti lajú gbáà. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní diaspora, àǹfààní ńlá ni Shefa Homes and Properties jẹ́ fún yín o. A ó gba yín ra ilẹ̀, a ó sì máa bá yín kọ́lé lọ pẹ̀lú ìrọ̀rùn àti òtítọ́ inú. Àṣeyọrí kan a máa ránṣẹ́ sí òmíràn ni o. Gbogbo àwọn tí wọ́n bá wa dò wá ṣíjere pọ̀ ni wọ́n kan sáárá sí wa pẹ̀lú ìdùnnú wípé ilé iṣẹ́ Shefa Homes wọ́n fi gbọ̀rọ̀ jẹ́ka. À ń ṣe land banking investment, joint ventures, yẹn JV, property consultant, property management, developer, building engineering, property and filling àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀gá nìkan láwùjọ òkúta, ilé iṣẹ́ Shefa Homes and Properties di gígé àràbà àti gígé àlọ́yè. Gbogbo ẹ̀yin tí ẹ tún nílò ilẹ̀ láti dá oko sí tàbí fún ohun ọ̀sìn, ìyẹn agriculture and animal farming, ẹ má dààmú jìnà. Ilé iṣẹ́ Shefa Homes and Properties ni ẹ máa lọ tí wọ́n bá yín wálẹ̀ síbi tó dáa. Bí oko bá jìnà ilá kìí kó o, àwa kìí bá wọn hèrà rárá débi pé a hèrà tí ò lọmọ nínú o. Ìwọ náà darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n ń di onílé dònílẹ̀ lọ́dọ̀ Shefa Homes and Property. Ẹ lè pè sórí àwọn nọ́mbà yìí 0806-514-3581 lẹ́ẹ̀kan sí 0806-514-3581 WhatsApp wa ní 0912-238-8541 0912-238-8541 Head office wa ní 5 Charity Road opposite UBA Bank Okoba Agege Lekoo. Website wa ni www.shefahomesng.com. Pẹ̀lú Shefa Homes and Properties, ilé kíkọ́ dìrọ̀rùn nílẹ̀ yìí.
1: Bí orí ẹni bá máa gbé ni, a gbé aláwòrán kò ní Shefa Homes and Property, ojúlówó ilé iṣẹ́ tó ń fini lọ́kàn balẹ̀. Àwọn agbègbè tó dára náà nílẹ̀ sí tí owó rẹ̀ kò ti gani lára. Àwọn tí wọ́n ti bá wa dòwà ṣíjèrè pọ̀ ló lè ròyìn. Shefa Homes and Property, à ń bá ní ra ilẹ̀, a tún bá ní kọ́lé. Àwọn agbègbè tí a nílẹ̀ sí nìwọ̀nyí o tí owó rẹ̀ kò ti gani lára. Mọ̀jọ̀ dání ẹ̀pẹ́, pápáláńtò Ifọ̀, Abẹ́òkúta, Ìbàdàn, Mòwe, Ìbàfò, Ìbẹ̀jùlẹ́kì, Àjá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ilẹ̀ wa kìí ṣẹlẹ̀ olóbi o, tàbí ilẹ̀ nùra, tàbí inú igbó. Bí agbára bá ti wà láti san tọ́lẹ̀ kan náà, bẹ́ẹ̀ ni àǹfààní wà láti san díẹ̀ díẹ̀ tí ó sì máa báṣẹ́ yìí lọ. Kò sí wàhálà ọmọ nílẹ̀ nínú ẹ̀ rárá o, bẹ́ẹ̀ kò sí awúrúju. Olú ilé iṣẹ́ Shefa Homes and Properties wà ní number 5 Charity Road opposite UBA Bank Okoba Agege Lekoo. Ẹ lè pè wọ́n sórí 0806-514-3581 0806-514-3581 tàbí WhatsApp 0912-238-8541 0912-238-8541. Shefa Homes and Properties, ọ̀gáni ẹjọ́.
2: Ọ̀túnú ìwé ìròyìn ní ìkànnì Jordan 105.5 FM. Ó balẹ̀ gùdẹ̀ bí ẹyẹ ìjì.
3: Abalẹ̀ gùdẹ̀
4: bí. Garden Night Show, and today we'll be discussing
5: the voices you need at work all day, every day till payday are

0: ọdún mẹ́ta ó dín ní ọgbọ̀n sẹ́yìn 27 years ago ó ní òun ni ààrẹ ti ní ojúnà yìí. Ìyẹn David Umahi àti ipò eléyìí tí òun wà gẹ́gẹ́ bí mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ àti mínísítà fún ọ̀rọ̀ ìpínlẹ̀ àti àwọn oyè míì tí ó jẹ́ o náà ló ni àwọn ń sọ orúkọ.
1: On social media, Facebook, Jordan 105.5 FM, Twitter,
0: Lagos to Calabar Coastal Highway yìí,
1: Jordan 105 FM, Instagram, Jordan.
0: Àwọn ò sọ orúkọ rẹ̀ ní President Bola Ahmed Tinubu wè ó ní orúkọ tí ó mọ jẹ́ báyìí nù o gẹ́gẹ́ bí aláàrẹ eléyìí tí ó ti wá sí ìmúṣẹ gẹ́gẹ́ bó ṣe wá tẹ̀síwájú ó ní ojúnà yìí ló jẹ́ pé owó tí àwọn ti ná láti lè rí dájú pé ọ̀nà yìí dúró re o òun ló ti tó tírílíọ̀nù lọ́nà tírílíọ̀nù 15 trillion naira ìyẹn owó tí wọ́n ti ná eléyìí tí wọ́n ni wọ́n ti ná sí ojúnà náà tó sì ní àsìkò ìṣèjọba ààrẹ Bola Ahmed Tinubu yìí náà ni ìgbésẹ̀ náà ló bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀ síwájú ẹ lọ gba change ìròyìn náà nínú ìwé ìròyìn Daily Post ìyẹn fún ti òwúrọ̀ tòní ẹ jẹ́ mú àwọn kókó díẹ̀ kí n jó mọ́ o kó tó di wípé a lọ síbi tá à ń lọ gangan láàárọ̀ yìí wọ́n ní okay mo ti mélé lẹ́ẹ̀kan wọ́n ní àwọn Fulani eléyìí tí wọ́n ń gbé ní ìpínlẹ̀ Plateau wọ́n ní wọn kìí ṣe Fulani payànpayàn bẹ́ẹ̀ náà ni ìpínlẹ̀ Plateau kìí ṣe ìlú Fulani o àbí àwọn kan ti gba Fulani tán àwọn Fulani ti gba ìlú náà mọ́ wọn lọ́wọ́ o àwọn àjọ Macban ni wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ náà láàárọ̀ tòní wọ́n ní ọwọ́ àwọn ọmọ ogun tẹ afurasí ọmọ ikọ̀ Boko Haram eléyìí tí wọ́n ní òun ní gbépo fún wọn ní ìpínlẹ̀ Borno ó wà nínú ìwé ìròyìn náà láàárọ̀ tòní wọ́n ní àwọn mẹ́sàn kan tí orí kó yọ lọ́wọ́ àwọn ajínigbé òun náà ni wọ́n ṣàlàyé sínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí tí wọ́n ní wọ́n ti gbà wọ́n lẹ̀ lẹ́yìn tí gbogbo wọn tí wọ́n sùn fọnfọnfọn àsùnfọnfọn tẹ̀fọn òun náà ni wọ́n ní àwọn mẹ́sàn-án náà lórí kó yọ o gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Post tún ṣe gbélé náà jáde wọ́n ní méjì nínú àwọn bandi tí òun náà ni wọ́n ní wọ́n ti pa wọ́n dànù tí wọ́n sì ní àwọn banditi méjì náà ni wọ́n ní wọ́n ti gbẹ́mímì tí wọ́n sì ní àwọn méjì tí wọ́n wà lákàtà wọn ní ìpínlẹ̀ Kwara tí wọ́n ti jí gbé náà àwọn náà orí kó wọn yọ ní inú ìwé ìròyìn lẹ́ẹ̀tì bá láàárọ̀ yìí Daily Post náà ló gbé jáde ẹ̀kúnrẹ́rẹ́ wà ńbẹ̀ ẹ gbà chẹ́ńjẹ̀ láàárọ̀ yìí. ẹjẹ́ mẹ́lẹ̀ náà nínú ìwé ìròyìn punch àwọn kókó tó jáde láàárọ̀ yìí wọ́n ní lórí ọ̀rọ̀ àjọ tí kò fẹsẹ̀ múlẹ̀ ìyẹn fake agency wọ́n ti ní gbàjàbíàmílà wọ́n ní wọ́n ti ní adéyẹmí ó san owó tó tó 15 billion naira ìyẹn owó ìtanná wọ́n ní wọ́n ti sú rẹ̀ 15 billion naira ní gbàjàbíàmílà ní kí adéyẹmí ó san ẹ lọ gba ẹ̀kúnrẹ́rẹ́ nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní ẹ bà níbẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch gẹ́gẹ́ bó tún ṣe mú àwọn ìròyìn míì náà jáde wọ́n ní àwọn ìjọba ìpínlẹ̀ Kano ni wọ́n ti ṣe ìrónilágbára fún àwọn paranpa
1: 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.
0: láàárọ̀ tòní wọ́n ní ọwọ́ ba àwọn kan o eléyìí tí wọ́n ní wọ́n bá àwọn kan rèé tí ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa tí ọwọ́ bá wọn tí wọ́n sì ní wọ́n gba owó tó tó 7.5 million naira eléyìí tí wọ́n ní ó wà lọ́wọ́ wọn lẹ́yìn tí wọ́n jí ọkọ̀ kan náà tí wọ́n tún ní Toyota Hilux tí wọ́n sì ní ọwọ́ bá àwọn afurasí méjì náà tí wọ́n jẹ́ ọ̀daràn òun náà wà nínú ìwé ìròyìn punch ló gbé jáde láàárọ̀ tòní ẹ bá ń bẹ̀ wọ́n ní àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ti ń sọ̀rọ̀ lórí òjò àìrọ̀dá tó ń rọ̀ ní ìpínlẹ̀ Èkó tó sì ń ba ojú náà jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì sọ gbogbo àwọn ìdojúkọ wọn lórí bí àwọn ọ̀nà náà bó ṣe ń kó bá ọrọ̀ ajé wọn ẹ bá ń bẹ̀ láàárọ̀ tòní wọ́n ní àwọn tí wọ́n ń kó lọ Èkó dọ̀tí ní ìpínlẹ̀ Èkó báyìí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ o pàápàá jùlọ wọ́n ní gbogbo ilẹ̀ tó wà lóṣòdì ni wọ́n ti lọ kó lẹ́yìn tí ìwé ìròyìn punch tó fi ẹ̀sùn kàn wọ́n ìyẹn náà wà nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní ẹ bá ń bẹ̀ wọ́n ní ọwọ́ ọlọ́pàá ba àwọn ọmọ ilẹ̀ Togo méjì kan eléyìí tí wọ́n ní wọ́n lọ́wọ́ o nínú ìjínigbé tó ń wáyé ní ìpínlẹ̀ Kwara gbogbo ìròyìn yìí náà ló jáde nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní ẹ lọ gba change ẹ̀ ń bẹ̀ ẹ bà lẹ́kùnrẹ́rẹ́ lori ti oro ti a fe mu wa fun wa loni lori iya

0: tó jí ọmọ ọmọ rẹ gbé ẹja gbọ bí ó ṣe lọ kásì ṣojú òpólẹ̀ pin wáyànà náà níwọ̀nba kó tó di pé màá ṣojú òpólẹ̀ fún ẹ̀yìn aráalé gẹ́gẹ́ bí fọ́nrán eléyìí tí wọ́n dà sí mi ẹ̀yìn wá nílò fọ́nrán náà ẹ ti mọ̀ pé mi ẹ̀yìn láti ń dà sí yín o ṣùgbọ́n ẹja dókè náà ká gbọ́.
1: ẹgbẹ́ ọmọ ọmọ sí rí àbí ẹgbẹ́ bá kín ìyá yín ìyá ẹ̀ ń bọ̀ ẹ kí ẹ jẹ tọ́wọ́ ti mọ̀ yín
2: kò
1: sọ̀rọ̀ ṣé n sọ ṣé n sọ fún yẹ kẹjọ gbé ẹ sọ n kò gbà ẹ wà jọmọ gbé ní tù ní tò
2: twelve
1: ẹ jẹ kí lásán bì kí lásán bì kí lásán ṣé ibi ìtẹlẹ yín ni
2: ẹ jẹbi ìwà jẹ kínní ẹ ń ké mọdà ẹ
1: fún lóúnjẹ
2: mo ń gbọ́ pọ̀ mọ́ ń ké.

0: Tu es là-bas ou pas?
1: Eléyi ti mo fe ki o jade sita nbe sugbon ihun to sele ninu foran yen ni wipe omo to bimo yi baba lo lodo baba lo wa iya ati baba ojo simo sugbon omo yi o bimo adupe agbohun ya agbohun omo ni rorun leyin yi iya omo gangan to bimo wa wa ko se se nbe won gba laye nigba to ma di nkan bi to 1 loru oru ana sana na na oru ana oru moju ana ni nkan bi ago kan ni ya gbe omo legbe iya omo o de lo olorun lo ni pe ko je pe adugo bi ton gbe gate won ti gate ibe bibe ko ati lo sugbon leyin eye awon ara adugo wa ro pe won gbe won omo ile to de ti ton ti mu ti tin gbohun yi ile yen si ile bi ti won gbe a ka ile toto mewa si mokanla kele mo po ti rin jina sugbon tori pe won ti gate o wa lo ba si bi kan pe ki le fi mo ko hun o le gbe omo na lo iya iya ni o ohun lo bi omo to bimo yi o sugbon gba ti iya omo wa ji to gba omo ohun da lo lo pe baba re nu yara ti e pe daddy mi ma ro omo mi ri iya mi no bere si ni wa asa won ara adugbo ti mu mole nbo le ti ro omo ta nlo omo olomo omo ohun ni omo omo yin ni nbo le wa nbe lo lasiko yi aseyin wa aseyinbo awon iya omo ati baba omo na baba to je oko fun iya to gbo omo yin nigba kan ri tori won fe ra won mo according to nkan ton so fun wa nigba ton ma debe oni e won kin je ko hun gbe won je ko e gbe loru le wa fe gbe omo nbo le n gbe lo won wa ni to olode gege bi ofin won fa lolode to nso agbegbe na lowo to ba daro ojo keji o a wa mu a lo sago olopa on to fe fo omo omo e se yo salaye nigba ti le ma mo olode lohun mo bo se rin sugbon o ti mo olode na olode wa lakata awon olopa iya omo ti iye en to fe je omo gbe ti sa lo sugbon won ni bo se se fun egbon eto bimo e na nu iyun na bimo o gbe omo e lo omo da mommy o lo omo ti ku o de mu won lo sibi ti o se omo si won ni yun si wa nle to n gbona feli feli o tun fe wa gbe mi ki lohun fa awon omo omo re se to hun jigbe arabirin na bo ba ya emi o gba details won eyin te ba mo e te fa le olopa lowo iwa bi ni o sugbon ile na mo fe keyin agbagba ke ba wa da si laaro yi oro agba ni ki se oro tomode le da si zero nine zero six thousand three three five two. Tẹ́ ẹ bá ti pè wẹ́bà yí rédíò yín lọlẹ̀ ẹ̀lú ẹ̀ káàárọ̀.
2: Ẹ̀lú ẹ̀ káàárọ̀.
1: Ẹ̀ káàárọ̀ sà.
2: Ẹ kú ètò.
1: Yes sir.
2: Ọ̀rọ̀ yẹn ò fi bẹ́ẹ̀ lọ jìnnà kan títí.
1: Kọmìrìdọ́lá.
2: Mo túmọ̀ sí pé ìyá yẹn Kọmìrìdọ́lá ẹ̀ má bínú láti kọ̀. Ẹjọ́ yẹn ti lu ra ẹ̀ ó dẹ̀ ti dára ẹ̀. Ọ̀rọ̀dẹ tó mú yẹn kọ́ mu ṣinṣin.
1: Kọ́ mu ṣinṣin. Ìyá yẹn
2: ṣẹ̀ṣẹ̀ máa ṣe é. Kọ́ mu àjìyà jáde. Àdè ìrí ìyá ń bẹ́ ẹbí wọn ni kì í ṣe àti ìrí ìyá ò nira rárá. Ó mọ̀ ó lọ ó kò síbẹ̀ sápamọ́ ni.
1: Wọn ò fẹ́ra mọ́ ìyá yẹn àti bàbá yẹn ò fẹ́ra mọ́.
2: Kò ní í ṣe ìbò sáni bí wọ́n ti mọ̀ yá ó níbi wọ́n ti fẹ́ra wọn. Ẹbí ni kì í ṣe kìíní kọ́ ṣèwádìí ọwọ́ ìyá yẹn ò mọ́ tí wọ́n fa àwọn ọmọ yẹn ṣe tuntun kan ni. Nígbà kan sọ pé kì í ṣàkọ́kọ́ kọ́ ṣèwádìí kò ní rárá ìgbà ló máa ìgbà ó kàn ń tọ́jú ìgbà pamọ́ ni ó ń tọ́jú pàgbà pamọ́ ni ọwọ́ àtẹ̀ irú wọn pọ̀ láwùjọ wa ọlọ́run ò sì ní jẹ́ ká ṣe wọ́n bọ̀.
1: Àmì ẹ ṣe bà mí ẹ ṣe gan. Yes sir. Ọmọ ọmọ rẹ ẹ̀lú ẹ̀ káàárọ̀ o.
2: ẹkáàrọ̀ níbẹ̀ òkìtìgbé.
1: Ó gbére bàbá wa ẹkú ojú
2: ọ̀sán. Àwọn òkúlé jẹ́ gbé lápá fún wa ṣe tágbé olébẹ̀.
1: Àmísà.
2: Ètò ló ń ṣe láàárọ̀ yóò ní fún dágbére fáyé.
1: Àmísà.
2: Ọ̀rọ̀ burúkú ló ń jáde lérò gan, ọ̀rọ̀ burúkú ló jáde lérò wa ní ṣe oríṣi.
1: Àmí.
2: Orúkọ ti ní ìyá ní bẹ́ẹ̀ dùn bá ṣe wọn láfẹ́ wá ti létòkòtò lọ, tẹ bàbá wo rè ló sọ̀rọ̀. Kí ni ayé ti dà o? Mo kí ni ayé ti dà sórí pé méjì.
1: Abẹ́ rí bá.
2: Kọ́ gbọ́ lọ́dẹ yẹ torí ìṣípò ṣẹ̀ṣẹ̀ ń ṣe àlàmúlà rẹ̀ lè kọ́ mọ́. Oye ìyá yẹ ó ń lọ́mọ dé òye là ìjọ ìkọ́ ọmọ gbọ́dọ̀ rẹ̀ kọ́ sórí pé méjì bàbá. Inú jì sọ́jà ìyá ìyá ìyá. Akọ́dé tòdì ló ń lò
1: ní ìṣòfin
2: kọ́ mú dáadáa ọ̀rọ̀ bí sínú àrọ̀ dídá sí ọmọ ìgbọ́wà fún wa kọ́ mú dáadáa mú mi bẹ̀ bọ̀.
1: Ẹ ṣe bà mí o, wọ́n ní ó lòdì sófin ọmọ rẹ̀ tàkọ́kọ́ ẹ sì ń jẹ́ lẹ́nu ibi tó gbé sí ọlọ́mọ kú ni ó gbọ́ ọmọ kú lọ́dọ̀ ìyá ọmọ ọ̀hún rọ ọmọ mọ́ ìbólẹ́ gbé sí mọ́mì olóòrí olóòtí kú ìbólẹ́ sí sí o lè tọ́ka rẹ̀ o tún fẹ́ gbé mi. Hello.
2: Hello.
1: Ẹ kààrọ̀.
2: Ẹni tó lọ gbé mi lókè.
1: Present sir.
2: Àdúrà ẹ̀ àgbà.
1: Àmì sà.
2: Àwọn adúró ti ẹ.
1: Àmì o.
2: Òní ṣiṣẹ́ onítẹ̀nu gbó bí ọwọ́.
1: Àmì o bàbá.
2: Orúkọ tèmi ni Benjamin láti Ìjú.
1: Ẹ káàbọ̀ sà.
2: Mo dúpẹ́ lọ́wọ́ ẹ fún gbogbo ìròyìn tó kà láàárọ̀ ẹ fún wa.
1: Ẹ ṣeun.
2: Ilé tó tẹ̀ wá ń yà mí lẹ́nu tí mo fẹ́ kí ìjọba kan bá wa ṣiṣẹ́ lórí ẹ̀. O ní POS ọmọ ọlọ́mọ tó lọ sí POS tán padà nù. Tọ́ fi pápá lò pọ̀ tán padà nù. Ẹ yọ ká bá yóò gbéṣẹ́ kan dẹ̀ bá wa ṣe ìdájọ́ ìdájọ́ òṣìṣẹ́ àti òdodo.
1: Ó dà ẹ ṣeun.
2: A bẹ̀ tọ́ kọ́ àwọn ọmọ ní POS lọ́gbọ́n sìn láti kan náà máa sọ pé wọ́n lọ gbé POS bá yàn nulé. Orí ti gé ìrìnsàfẹ́ yí lórí ẹ̀ pé kinní kan afẹ́ ṣe owó tó pọ̀ afẹ́ ṣe kinní kan tó pọ̀. Wọ́n máa bá àwọn everybody kọ́ wá bá wọn nínú kí ọ̀sùn wọn máa gbà kan fẹ́ gbà.
1: Ẹ ṣe gan sa.
2: Ọlọ́run dun àwọn òbí ẹ̀ nínú.
1: Àmì o.
2: A dẹ̀ ní rí àtẹ̀yìnkù ní Nàìjíríà o.
1: Àmì àmì.
2: O ṣe gan Ọlọ́run gbàdúrà ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Ẹ sà. Ẹ tí tá a mú wa ṣe rí ọjọ́ jímọ̀ mo máa ń sọ lóòótọ́ gbogbo ìròyìn tá a kà náà ló ṣe pàtàkì láti dá sí ṣùgbọ́n àwọn tá a mú wa yìí náà ó ń ṣe ka èéfì fún yẹn o kéèyàn ìyá ọmọ ìyá ìyá ọmọ ó máa jẹ́ ọmọ gbé ìyún ní kẹ́ ẹ fojú sùnùkùn wò láàárọ̀ yìí ẹjá fi àwọn ìròyìn tá a ti kàálẹ̀ tọ́mọ ní POS wọ́n ti mú àwọn tí wọ́n ní wọ́n ṣe kú pa àwọn ọlọ́pàá ti ṣiṣẹ́ ìdájọ́ òdodo náà sì máa dá lórí ẹ̀. Hello. Ẹ káàárọ̀ ẹ bá ń yí rédíò yín lọ́lẹ̀ mọ̀. Yes ma.
0: Ẹ kú ètò.
1: Yes ma.
0: Nicholas Adékúnlé láti fẹ̀sọ̀wápọ̀ láǹbẹ́.
1: Ẹ káàárọ̀ ìyá mi.
0: Mo máa mú nínú ìròyìn tí ẹ kà. Ṣé rí kí ìyá yẹn ni máa kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí. Ṣé rí ìyá yẹn tó bá wà díẹ̀ bóyá ó fi àwọn ọmọ yẹn ra rí ni o. Ṣé wọ́n rí ọmọ yẹn gbà.
1: Wọn ò rí ta kọ́kọ́ ṣùgbọ́n lé wọn ti gbà lọ́wọ́ inú fọ́nrán tí mo gbé yẹn ibi ilé kan tó lọ gbé sí ni wọ́n ti mú pé níbo lẹ́ta ló lọ ọmọ lásìkò yìí ibẹ̀ náà
0: láti lọ́wọ́
1: wọn gbọmọ lọ́wọ́ ẹ̀ báyìí òun ti sá lọ.
0: Ṣẹ́ẹ̀rí ọdẹ yẹn ó yẹ kó bójú tó ọdẹ yẹn gan o. Oníbọ̀dì ni oníbọ̀dì kì í ṣẹni tí wọ́n ń gbà lọ́dẹ. Nígbà tí ìjọba bá dín pẹ̀lú ẹ̀ tán kí kọ̀míníìtì dín pẹ̀lú ẹ̀ wọ́n lè lọ kúrò nílùú torí oníbọ̀dì ni. Then ìkejì tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ ààrẹ Tinubu wọ́n gbé 80 billion north náà náwó sí tí àwọn north nìkan náà fẹ́ dìbò fún ni. Ṣé àwọn nìkan náà fẹ́ dìbò fún ẹ sọ pé kí làbá yìí kó ṣe nọ́mà ó ṣe nọ́mà kó má dá wàhálà sílẹ̀. Ṣé àwọn tọ̀hún nìkan ni àgbàrá yọ lẹ́nu àgbàrá yọ àwọn èkó lẹ́nu tó gbé 80 billion fún àwọn nọ́ọ̀sì lọ́wọ́ kó máa fi tó kò wọ́n ṣe. Ẹ sọ fún o owó sọ́fídì tí gbogbo wa ń san òun ló ń ná ní nàkúnà yẹn tí ò ná sí ìlú. Ẹ sọ fún ẹ bá sọ̀rọ̀ ó ṣe orúkọ mi ń wà lọ́dọ̀ àwọn ntn.
1: Kò sí nǹkan kan aráàlú nìyẹn ṣe ìyàbí ohun aráàlú ohun náà níjọba fẹ́ máa gbọ́ ẹ̀lú ẹ̀ káàárọ̀ nígbà tẹ́ ẹ̀ ti bú wọn. Ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú òǹdí rédíò yín. Ẹ káàárọ̀ wọ́n rí lò ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ ń bẹ̀ o. Ẹ káàárọ̀ ìyá mi.
3: Ẹ sà. Ṣẹ́rí
1: ìyá tó
3: jọ ọmọgbẹ́ mo jí sálára sàrà ẹ̀ta ẹ̀ tẹ̀sí kọ́ ọmọdé máa dá sí.
1: Ẹ ṣe ọmọdé àgbàlagbà ni.
3: Ẹ̀rọ máa dá sí pé ẹ.
1: Ọya.
3: Ṣẹ́rí irú ìyá yẹn. Àwọn náà pè ní ọ̀dájú abiyamọ. ìyá yẹn irú ọnú awọ pa awọ ọdájú lọ wà. Wọ́n lè ti sọ fún nínú ẹgbẹ́ pé ọmọ mi ò gbọ́dọ̀ lọ ọmọ. So ìyá yẹn ń ṣèyàn lásán. Ẹni tá ẹni kọ́ mú kẹ́lórí ọmọ yẹn ló gbé. Ìròyìn òde wá sọ́kọ̀ ẹ̀gbẹ́ kó lọ bá wọn yọ wá. Ká ní èrò yẹn wá sọ́kọ̀ ẹ̀ ni. A ti lọ bá àwọn kìí pa yẹn, a ti mọ bó ṣe máa gba rẹ̀ lẹ́tọ̀ máa lọ pẹ̀lú ọmọ yẹn. Bọ̀ torí ọmọ yẹn ò jẹ́ kéèrò yẹn wá sọ́kọ̀ ẹ̀. Torí ọmọ yẹn le gan. Ṣé wá rí Gétí Mákàlá kọ́ mú sílẹ̀? Ìyá ò ṣèyàn lásán. Kò ní wọn òun náà kò sí Gétí fún ìyá kó máa lọ. So nǹkan tẹ́mi ń sọ máa sọ yẹn. Bẹ́ẹ̀ tẹ́rí eléyìí ká máa dá sí mi máa dá sí. Tẹ́rí tolóṣèlú tẹ̀ sọ. Tí wọ́n sọ pé wọ́n dìbò wọ́n ṣe kíni kan. Ókè ẹ̀ tí ìwọlé ẹ̀tí ń lérí fáwọn èèyàn. Wọ́n ti mẹ́tọ́ máa gbé síbẹ̀. Àkọ́sọ́pà ń dìbò ìdìbò. Ṣé yín kẹ́ bá ń wà lára àwọn pípù yẹn ẹ̀ máa ṣírí wọn. Àìmọ́ ìgbà tí màá jókòó pẹ̀lú ọ̀rẹ́ pé fóńtà kàdà bí kíní tọ́tọ́ pé wọ́n ń gbà yẹn. Àwọn tí wọ́n pátá kọ́ lọ ṣe photostat ẹ̀ wọ́n ti gbà kọ́ sọ́wọ́. So òjò gbogbo ẹ̀ tá à ń ṣe ìka síjọba ìjọba ṣù òótọ́ kí ni ayé ilé ìsìn òótọ́ kálẹ̀ òótọ́ lò.
1: Ẹ ṣeun yá mi, ẹ ṣe gan-an. 09063352
4: ẹ káàárọ̀ sẹ pé ètò
1: sáà ọlọ́run ló ń tó ìyá mi.
4: Ọlọ́run ọmọ fún wa dé o.
1: Àmì ro.
4: Ṣé rí ìyá tó gbọ́ ọmọ ọmọ ẹ̀yẹ? Ṣé pé kò lọ fi ṣe nǹkan kó lọ tàwọn ni o? Tó bá yẹ pé ọ̀dàjú abiyamọ ni wọn ni lóyún rárá débi tán máa bímọ.
1: Ó ń tàwọn ọmọ ọmọ ẹ̀.
4: Ó ń tàwọn ọmọ ọmọ ẹ̀ níbọ̀ ọkọ ẹ̀ gan àwọn náà ní mistake o. Lọ́sẹ̀ ó bọ̀ sọ́wọ́ lẹ́nu wá epo gbọ́mọ yẹn lọ gbé ẹrù oṣù mẹ́sàn-án á wá lọ bẹ́ẹ̀ ẹ̀yẹ kan gbà láàyè yìí ìṣẹ́ni tó yẹ kó mọ gbé láàrin èèyàn tó bá ti gba ọmọ ẹ̀jọ̀ kan bá wa fún wa fi pamọ́
1: kan tọ́jú
4: ẹ̀ tó ní tóbi yẹ kó ọmọ ọmọ ẹ̀ ó lè gbọ́ ọmọ alábàágbélé ẹ̀ náà o ẹlẹ́ẹ̀kejì sà
1: bẹ́ẹ̀ni mà
4: báwa bá rẹ̀ wa sọ̀rọ̀ kọ́mọ ìnáwó sí nọ́ọ̀sì nìkan àwa rẹ̀ kó náà ní ìdí owó èsì bílíọ̀ sọ fún wọn sórí agbára lọ́jọ́ kọ́sà náà àwa náà lẹ́kọ̀ọ́ nọ́ọ̀sì nìkan kọ́ ló ń dìbò àwa náà ń dìbò lẹ́kọ̀ọ́.
1: Ẹ ṣeun.
4: Ẹgbẹ́ bá wa tó sí wọn létí kọ́ ọ́rọ́ sí wa sí rere.
1: À ń gbọ́ báyìí o, ẹ ṣe gan yá mi.
4: À ń bá yín lọ wẹ pé ètò sà.
1: Ẹ sì máa ó lágbára o, ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. Ojúmọ́ rí o. Ẹ̀lú ọ̀n rí lò, ẹ̀lú ẹ̀ káàárọ̀ bẹ́ẹ̀ o.
2: Ẹ̀lú ẹ̀ káàárọ̀.
1: Ẹ káàárọ̀.
2: Bàbá orí lọ́jọ́ pé padà yí àgbà mi. Tó rí ọmọ olóṣèlú ẹni ò fẹ́ sọ̀rọ̀ lé lórí. Kọ́ ọmọ ẹgbẹ́ kò lọ títí. Ẹsẹ̀ mẹ́fà. Kọ́ ìbẹ̀rù ọlọ́run ọba. Ìkẹ́kẹ́ ìdìbò nígbà wọn kẹ́mi la pa ayé. Ìkẹ́kẹ́ ìkẹ́ ìpànìyàn tó ń ṣe tí mi ì dìbò fún yín náà. Ṣé kí bàbá wọn lọ́wọ́ sí gbé kọlẹ̀? Ṣé kí kẹjá kan lè fi gbé kọlẹ̀? Ṣé kádékùnlé ajá sì ṣe gbé kọlẹ̀ rèé? Ẹ jẹ́ bá a sọ̀rọ̀. Inú ọmọkùnrin ń ṣẹ̀wọ̀n ni ọwọ́ wọn. Ilé ayé ẹsẹ̀ mẹ́fà. Lẹ́yìn bàbá mi lànà ọ̀hún sí nọ́ọ̀tì. Ṣé nọ́ọ̀tì lọ́ọ́ tó ló dìbò fún ni? Wọ́n mú gbogbo adóòdò tàlí bí. Wọ́n làwọn okọ̀ ọ̀nà sí rí ráhùn-ún. Fi ìyóga wà láwọn ọ̀nà láfẹ́ wá ìkìlẹ̀ ọ̀tà mo fún jọ̀ọ̀ṣọ̀ oṣù kí ọ̀tà ìdímọ̀ ọ̀tà ìlàta ọ̀tà ìlógún ọ̀tà bàbá gbọ́ fún ẹni tí ní ìka ò ní ta èmi ló sọ wẹ́ fún ẹ ibi là ń gbẹ́lì 700 ló ti di 2005 ẹ lọ tún akọ́dé tòdí ló ń lò ní sófin o kọ́ ọ̀hún ilé ayé yìí ṣe dáadáa kò lọ títí o.
1: Ẹ ṣe bàbá wa, ẹ ṣe gbọ̀nsá bàbá àwórí ẹ ló ẹlẹ́ka rẹ̀ ojúmọ́ rẹ̀ sà. Yes sir. Ẹ káàbọ̀ sà bàbá wa.
5: Ẹ̀rí nípa ọ̀rọ̀ bàbá tó gbé ọmọ ọmọ
1: rẹ̀. Bẹ́ẹ̀ni sà.
5: Ọlọ́dẹ yẹn tó gba alábòdì.
1: Ọlọ́dẹ yẹn alábòdì ni.
5: Àdéjẹ́ kó wà wà tó wà
1: yìí.
5: Torí bàbá yẹn ibi tó ń gbọ́mọ lọ àwọn tó wà ní ìṣọ́ pé màmá ti sá lọ. Ẹ agídí wo ló máa bá ọlọ́dẹ fà? Ẹni tí wọ́n rí tó ìgbà tí ò tí ì ṣí géètì kò sá lọ. ẹgbẹ́jẹ́ láǹfààní gan ọmọ yẹn gan tí ìbájẹ́ àwọn èèyàn ti mọ̀ nípa ilé ọmọ yẹn tí ẹlòmíì ti gbọ́ sí ni màmá yẹn gbọ́ ọmọ yẹn lọ a fi màmá yẹn lọ́tọ̀ mọ́ ọtọ̀ mọ́ yẹn ni èyí náà ọlọ́dẹ yẹn gangan kí.
1: Ọ̀dọ̀ àtàn tó ń fàyàn lé lọ́wọ́ tó ń dọ́dọ̀ rẹ pé ẹni tá a fàyàn lọ́wọ́ dà olóò mọ̀ ìgbà tó lọ ó ṣàlàyé ara rẹ o ẹlẹ́kàárọ̀ ẹ̀yìn rédíò yín lọlẹ̀ dákun ẹ̀kàárọ̀.
6: Ẹ̀kàárọ̀ sà.
1: Yà.
6: Àjọmọ̀lá yìí túbẹ̀.
1: Ẹ̀kàárọ̀ sà.
6: Èmi kò mẹ́ta sọ̀rọ̀ tí wàá kọ́ sọ́ba nígbà tí ọ̀rọ̀ bóyọ̀ sẹ́ bàbá mi mọ̀ rí fún ẹ̀bẹ̀ ó lágbára díẹ̀ o.
7: Awesome talk every day, all day.
1: Ẹ ṣeun. Àwọn ṣùgbọ́n kéèyàn jẹ́ ọmọ ọmọ ẹ̀gbẹ́ kí ló fi ṣe tàkọ́kọ́ ó gbé wọ́n bí ẹgbẹ́ ló gbé sí olóòtí kú bó lẹ́sìn sí òrí ibi tọ́ka sí ẹlẹ́ẹ̀kejì ló tún wáwá ìkọ́wọ́ tó bá a ṣùgbọ́n ó ti sá lọ. Hello.
8: Ẹ̀ka
1: rẹ̀ mà.
8: Yes, Adéronkẹ́ láti Jàyà Alágbàdo.
1: Ẹ̀ka bọ̀ ìyá mi Adéronkẹ́.
8: Yes, sir. Dẹ̀kọ́ ìnáwó ọjọ́
1: sí. Yes, ma.
8: Mọ́mí tó pè lẹ́ẹ̀kan tán sọ wípé ṣìnìyá yẹn ń ta àwọn ọmọ yẹn bímí náà ṣe gbọ́ ìròyìn yẹn nǹkan tó wá sí mi lọ́kàn nìyẹn. Gbogbo níbo tí ìyá yẹn ń ta àwọn ọmọ yẹn sí. Báwọn kan abẹ́ yẹn sẹ́ pé àwọn ọ̀lùmọ̀ bí mo wọn ṣe so àwọn kan máa ta ọmọ fún wọn kó ṣeé ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ yẹn ni ìwà yé mi báwo ni wọ́n ṣe máa bímọ tó máa sọ fún ọmọ yẹn pé ọmọ yẹn ti kú o ti lọ sí. Tí wọn ọ̀dẹ̀ gbégbèsè kankan lórí ẹ̀
1: pé
8: ó fọ́nà ìyá yẹn jófin. Báwo lè ṣe tó bá ti wà yẹ pé lóòótọ́ lọmọ yẹn ṣaláìsí ó yẹ kó níbi tó máa sin sí ó kàn lọ sí ọmọ ọmọ ẹ láì ṣe pé ọmọ ẹ tó bí ọmọ yẹn mọ̀ kò pọ́síbù. Tó ìgbà tó tó ó fi mú ìyá yẹn bí ìyá yẹn ṣe sá lọ yẹn ó yẹ kó wá bọ́ ṣe máa rí ìyá yẹn tó máa fi wọ́n jófin. Then ọdẹ yẹn náà ó yẹ kó ń kọ́ wá dé ọ̀lẹ́ náà ọdẹ yẹn náà.
1: Ọdẹ náà tẹ kọ́kọ́ mú láàárọ̀ àná wọ́n ti mú ọdẹ.
8: Bẹ́ẹ̀ni káwọn fọ̀rọ̀ náà jófin tó bá ti jẹ́ wípé àjèrè ọ̀rọ̀ yẹn ṣí wọn lórí. Ẹ kú ètò
1: sáà. Ẹ ṣe gan ìyá mi ò lágbára o ẹ̀lú ẹ káàárọ̀.
9: Bàbá o.
1: Ẹ káàárọ̀ sà.
9: Lọ́lẹ́fẹ̀ mo ní gbàjọ́ Ádá fún yín o.
1: Àmì bàbá.
9: Ọ̀pọ̀lọpọ̀ orúkọ mi ni Akinlọ́lá Akínpadà láti Abẹ́sẹ́ ṣe.
1: Ẹ ṣe bàbá mi.
9: Àwọn èèyàn ti ṣọ̀pọ̀lọpọ̀ lórí arábìnrin yẹn. Ìyà tó tọ́ tó yí ẹ tó bá ti rí mú ọ̀pì jẹ́. Ọlọ́dẹ náà ó lé ju ẹ̀ lọ́wọ́ nú. Yorùbá máa ń pòwe kan nígbà kan tí wọ́n bá ti ń wólè tó bá ti rí nǹkan ẹ̀ lọ́wọ́ ẹ̀. Bàrẹ́ ẹ̀ tó yí pala ó ti jẹ́wọ́ ọ̀rọ̀ lọ títí mọ́. Nígbà tí ẹni tó sọ pé ààrẹ fún wọn ní 30 billion ní north. Ṣé north nìkan ló máa dìbò fún ni kíní kan? Late last year, bomb disaster ní Ìbàdàn. 50 billion ló kún ṣe yìí Mákindé. Ó fi tù wọ́n nú. Ọ̀pọ̀ Kẹ́sìlè fáwọn ṣe ló tún àṣírí ṣe Mákindé kò fẹ́ náwó yẹn.
1: Ó
9: ní Kẹ́sì ló ná bẹ̀.
1: Ó tọ́jú 30 pamọ́.
9: Ààrẹ ò lọ́wọ́ sí nọ́ọ̀tì nìkan o ó ní oúnjẹ sí bí náà o.
1: Tó
9: kọ́ máa rò yẹn o kájọ.
1: Ẹ ṣeun gan bàbá
9: wa.
1: Yes sir, bàbá Akinrinola Akinfala láti Abẹ́sán State. Hello.
10: Hello, ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ sáà.
10: Fẹ́mi ni Adétúnjì Adúmọ́ládé.
1: Láti bò sá, ẹ bá ń yí rédíò yín lọlẹ̀ sá.
10: Láti ọba wọlé.
1: Ok sá.
10: Ok sá. Àkọ́kọ́, alákùnrin.

0: ma baba omo yen ti won jo sun papo o ori o sa sun para ba yen se ko se pe ijo lowo nuko go mo pa
1: iyara ototo ni won wa
0: gege bi o temi o tengbe be ekeji ni pe olode yen awon ara adugbo yen ko mu dada o ti se ru e ti pe
1: o ti wa lakata awon olopa ba
0: omo mo fi de ladugbo wa dada then are wa o la me tinubu ejo ta be se sowo yi ejo ko nkan ko ko ni siro ri awa me kunu la nje ye so ti ye o ba ni owo to ye ko to si awon kan fi si awon kan to dara good policy e ko no tori pe e fe gain interest yi a mai da we yan
2: ebi npa to je pe 50,000 lasan o ti to soro aye won ti won fi se business e je ka tu gbe segbe kan awon soja ologun to lo waste ye mi won to lo femi rami 50 million normal ni won fa won marun 10 million
1: ben
2: won ri ye yanju o Olorun a ba wa tu se be wa ri ya to iya to ji omo gbe yen o su opo lo nta omo yen ni olode yen na ti gba o ti gba bribe baba to to pe le kan pe oko iya ye ma mo si oko iya ye ba mo si so mo si ta lakoko o mo si ta lakoko nkan to pa mo oju Olorun lo to boya iya yen ti n se se se to ti ni lo to ti ni gbogbo e tan o je pe iko sibi tan le gbe lo o ma escape na ni abe mo ni ba olohun o mu ya yen
1: amen e se
2: olohun de ye to ba pon fun dada to ba pon fun dada
1: ni e
2: to gba yo ma jewo olohun aba wa tu nigeria se o
1: amen yes sir e se gan sa o lagbara o
3: olodun merin ta ma ma ro wa mu za pe ka fa ko
1: elo e karo
0: alo
1: Ekaro.
0: Hello, Ekaro.
1: Ekaro, sir.
0: Ela bi ni ko mi de la lo ko pada.
1: Yes, sir.
0: E je ki clear nkokan, e mo pe mi o ngbe awon oloselu. Mo ro yin ta ba gbo na ma.
1: Ben.
0: Oro lo bi e. Iroyin ke ka ki se pe won fun won lowo ko kan ma pin.
1: No pin o.
0: Won ni kini omi ya le nbe.
1: Ben.
0: Won le ise awon eyan. Won fi pe se ni kì í ṣe pé wọ́n ní kọ́ pín owó fún wọn ní nọ́ọ̀tì táwọn èèyàn ṣe ń sọ ẹgbẹ́ bí bàbá yẹn dẹ̀ ṣe sọ tá a bá wọ̀ tún wò sí àwọn tó ti fún àwọn tó ti fún ní south nbí náà tó rí léètì mọ́rú nǹkan bẹ́ẹ̀ ó ti wà
1: tó
0: kì í ṣe ọ̀rọ̀ owó pínpín ẹ má sì jẹ́ ká wá ronú bí wọn lọ́hùn pé àpapín àpapín nǹkan kì í ṣe àṣà tiwa lóòótọ́ báwọn èèyàn bá ti gbọ́rò wọn ti gbàgbọ́ pé wọ́n rẹwà jọ ni táwọn bá gbà tọ̀hún bẹ ṣe rí ìyá yẹn tí à ń sọrọ ń pa ẹ
1: bẹẹni sà
0: ojú lásán làwọn èèyàn kan fi ń wò gbogbo ẹnu kọ ni mo fi sọ pọ de yẹn lọwọ nbẹ ẹ sà wọn mú màmá àgbàlagbà kan arúgbó ní fáìdà gidi àwọn bọ́ìsì dẹ̀ ń lé wọn bàbá màmá yẹn
1: màmá
0: yẹn dẹ̀ rìn agbára òkùnkùn ni
1: ìyá
0: yẹn ò sì yàn lásán ní ògbé ọdẹ o kí wọn mú dáadáa tọrọdẹ yẹn náà lè jẹ pàwọ kan náà lọjọ wà wọn sì fi ṣe àwò ló ń ṣègbọ wa wo ṣùgbọ́n síbẹ̀ kan má fojú lásán wò kó lọ yẹn pé bóyá ọdẹ ló fi ojú bẹ́ẹ̀ lọ o àwọn ẹni òkun ọ̀nà ẹni tó lè máa ẹni tó gbé ọmọ àkọ́kọ́ ẹ mọ ohun tó fi lè ṣe náà táwọn ò rí ẹjọ́ tàkọ́kọ́ ṣe kì í ṣèyàn lásán ká má fojú lásán wò ẹ kó tó sà.
1: ẹ ṣe o bàbá wọ́n ní arúgbó rìn lọ wọ́n dẹ̀ ń sáré wọn ọba tó peter hello.
0: ẹ kààrọ̀ ẹ kààrọ̀ lórí ìdílé láti ìgbọ́dọ̀
1: ẹ kààrọ̀
0: ẹ tó
1: sà
0: ilé ẹgbẹ́ náà ló ṣe ọkọ̀ kò ní bàjẹ́ àárín ẹlẹ́lọ gbàgbà afọlájú ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀ ká tẹ̀kọ̀ lọ́pọ̀ ẹ ní àwọn ìwádìí wọn ọ̀rọ̀ ṣẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ẹ̀ka ṣe ọ̀ká ṣe ọ̀tọ̀ ó ní ọmọ yẹn ó ní kẹsí ẹ̀
1: Oju mare o azin ge ra won lege ba ye akoko ko to di pa ma lo eje n gba ipe meji si e lo e ka ro e ka ro ma e ba yin radio yin lo le o
4: iyo sa yo
1: ile pe
4: to fun mi
1: lati bo
4: lati sa ga
1: o ye ba da se to ma yes ma Ami o.
4: O da gbeta.
1: E seun won ni ko ki wa ni. Ati to fun mu lati sagam. E se o. Hey. Oro Nigeria. A ma so na ni. A si ni dake. Gbogbo nton sele ina. Se joba ni. Nigbati omo to bi mo.
5: This is Jordan.

0: sì ni dákẹ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí náà ṣèjọba ni nígbà tí ọmọ tó bí mọ.
1: This is Jordan.
2: Ọmọ ní jọ kò lẹ̀ tẹ́tọ́ lè mú. Ọ̀sìtẹ́ ti fọ́nra rẹ̀ kọ́ tó lè mú. Tó ń tẹ́lọ mú kò tí nǹkan táwọn ẹni òkú kò lè ṣe. Ojú ọ̀dọ́ lè kọ́
3: kẹ́kẹ́. Good morning, Lagos. Walk.
2: Ìyá yẹn jọ ọmọ tó ń gbọ́ mọ́fà.
3: Welcome to the Jordan Breakfast Show, and today,
4: hey everybody, this is the sweet. It's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be. Yes, so my people, this is not Jordan Drive, and I they listen to. So get better information. We won't give you no move an intro, but if you don't say one move, move your radio too.
3: Hello Lagos, welcome to the Jordan Knight Show. And today we'll be discussing
4: the boy.
0: Yes, ma'am. Ọlọ́gbọ́n ọlọ́dẹ ológun. Àwọn àgbà ló sọ
2: bẹ́ẹ̀. Kò ṣe ìfẹ̀yìn kò yẹ kó jẹ́ ọlọ́dẹ jẹ́ èèyàn lásán. Àwọn ọ̀dẹ ló mú àwọn tó gbé tó dìyàn gbé ní Òdòsè. Ọ̀dẹ ni tó kún lóhun. Ọ̀dẹ ń ṣe èèyàn lásán. Ẹ wo, ó gbàbọ̀dì, ó mọ̀ nípa ẹ̀. Ó lówó tó ìyá yẹn promise ẹ̀ fún mu dáadáa. Then àwọn tó ń sọ̀rọ̀ pé tó ní ọ́fẹ́ kí Tinubu ṣe. Ẹ bá ti rí àwọn tó ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àwọn olóṣèlú tó ń jẹ́nu owó ẹ̀ ni.
0: Ẹ má jẹ́ ká ìyá mi, ẹ má jẹ́ ká máa gba ọ̀rọ̀ àwọn olóṣèlú
2: láàárín. Olóṣèlú ni.
0: Ẹ ṣe. Ẹ má jẹ́ ká máa gbọ̀rọ̀ àwọn olóṣèlú láàárín ara wa bí ẹni gbàgbọ́ ti opinion ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ má jẹ́ kó máa di àwọn kan mi fẹ́. Ẹ jẹ́ máa lọ láàárọ̀ mi lè gba ìpè kankan mọ́ àsìkò tí kò wá ní papamọ́ra. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti ń pè wá náà látàárọ̀ ojú òní tì yín. Kádúpẹ́ lọ́wọ́ Peter Ọláníyì tó mojú ẹ̀rọ fún wa láàárọ̀ yìí. Olóòtú àgbà bàbá wa Lánrè Johnson. Àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ lágbára Elédùmarè. Títí di ọjọ́ ajé tátù láǹfààní àti pàdé lórí ọ̀túnúwé ìròyìn. Èmi ni tiyín ní tòótọ́ ẹ̀rí Olúwa gbémi lékè Adébáyọ̀ ló kọ́ mi. MC ìràwọ̀ yín náà rí o. Àgbàlagbà ọmọdé ti ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ́. Mo ní kìí ṣe bíi ti ìgbéraga. Ohun Ọlọ́run bá mi lòdì rẹ̀ wà fákòkò. Ẹ já pàdé ìrọ̀lẹ́ lórí ètò Evening Drive. Lọ́wọ́ ìrọ̀lẹ́ àwọn ètò míì tẹ́ẹ̀mọ̀ gbádùn pẹ̀lú wa. MC ìràwọ̀ náà wà nù wa. Ọ̀rẹ́ Olúwa Fátógun àti.
4: You need at work all day, every day till payday. Our

0: Ohun tó mú ogun ṣẹ́ láyé yìí ní kíákíá, ó ní kí Ọlọ́run kò tan ìmọ́lẹ̀ sí àlàkọjá rẹ kó lè mọ ohun tó ń bàjà gan àti ìdí tó fi ń la nǹkan yẹ kọjá. Alẹ́ yìí alẹ́ wòlíì ni. Ṣùgbọ́n bí mo ṣe bẹ̀rẹ̀ yẹ, ó ní mo fẹ́ fi bẹ̀rẹ̀ torí Olúwa tan ìmọ́lẹ̀ ńlá fún àwọn ènìyàn tó dẹ̀ rán mi sí yín lálẹ́ yìí. Mo dẹ̀ fẹ́ kó múra àti gbàgbà yọrí àdúà. Mọ́mì, lálẹ́ yìí alẹ́ àdúà ni. Alẹ́ tí o máa dojúkọ ogun kan tó ní agbára. Bó o bá rí ẹni tó jẹ́ wípé ọkàn ò balẹ̀, ó ti wù kó gbàdúà tó. Gbàmí gbọ́, Olúwa tú àṣírí wọ̀n mi lálẹ́ yìí. Bẹ́ẹ̀ ni, tó o bá rìn, tó o bá rí òde kejì ayé, o ò ní mọ bó o ṣe máa jagun ẹ̀. Tó o bá ń gbàdúà, tó o bá rí òde kejì ayé, o ò ní mọ bó o ṣe máa jagun ẹ̀. Gbogbo ogun olóní tó dúró tì í, gbogbo ayé tó orí tó ń dààmú, tọ́kẹ̀ ò balẹ̀, o ní ó ní nǹkan tó dúró tì í. Mo ti sọ fún gbogbo ènìyàn tó bá ní orí ọ̀fẹ́ àti máa fi ọkàn bá mi lọ pé kò sí ogun tẹ́nìyàn ń jà tí ò nídìí. Bẹ́ẹ̀ni, o lè máa wá máa ja ogun àìmọ̀dí, o lè má mọ̀ díẹ̀ sórí ogun tó ṣòro jà jù láyé. Lálẹ́ ìjọ torí Ọlọ́run, torí mo fẹ́ kó o gbàdúà, ológun tí ènìyàn kò mọ ibi tó ti wá, bọ́ mi dáadáa lálẹ́ yìí. Nǹkan kan ń jà ológun, ogun yẹn dẹ̀ ní ibi tó ti jáde. Mo sọ fún ọ pé àṣírí ló láyé. Bó o bá ní àṣírí lọ́wọ́, tí Ọlọ́run ò jẹ́ kí àṣírí ọ̀tá ó tú sí ọ lọ́wọ́, o ò lè borí ọ̀tá. Ọ̀tá tó bá ti níbi ìfarapamọ́ sí nínú ayé ẹ, ọ̀tá yẹn ó máa fi ẹ wọlẹ̀. Gbogbo ẹ̀yin mọ̀mọ́ tẹ́ ń dààmú lórí ọmọ, gbogbo ẹ̀yin mọ̀mọ́ tẹ́ ń dààmú lórí ọkọ, gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń dààmú àti ríbùjókò, o ti ríbùjókò tẹ́lẹ̀, wọ́n lé ẹ̀ ń bẹ̀. Máa bọ̀ lálẹ́, Ọlọ́run fi ìran ẹ hàn mí, n tó fà á tó fi ríbùjókò. Bẹ́ẹ̀ ni, mẹ́ta ló sọ fún mi, ṣùgbọ́n ẹyọ kan ṣoṣo ni màá fi gbàdúà. Gbogbo agbára èyí tó bá ẹ mulẹ̀ ẹ kún pé ẹkún ni wọ́n máa sun lórí ẹ, ayé ẹ máa di ẹkún. Orúkọ Jésù Olùgbàlà, Olúwa túká. Ẹ̀ka alẹ́, ẹkú àtàárọ̀, alẹ́ yìí à ń lọ bí àdúà. Jẹ́ bó o ti ń wọlé lọ sùn, ẹ̀mí ẹkún tí máa ń bẹ̀ ọ́ wò ní gbogbo òru, tó máa jẹ́ kí ayé ẹ kó tó máa sunkún lórí ohun tó wù ọ́. Orúkọ Jésù Olùgbàlà, Olúwa lè padà. Bó o bá ń jagun tó jẹ́ pé gbogbo ayé ẹ ó ń bà ẹ́ nínú jẹ́, ó bímọ ó ń bà ẹ́ nínú jẹ́, ìgbéyàwó ń bà ẹ́ nínú jẹ́, iṣẹ́ ń bà ẹ́ nínú jẹ́, òwò ń bà ẹ́ nínú jẹ́, ibi tó ń gbé ń bà ẹ́ nínú jẹ́, òbí àwọn ọmọ ó ń bà ẹ́ nínú jẹ́. Olúwa fi ìran rẹ wọ̀n mí lónìí. Bí mo ṣe dé láti ibi church tí mò ń gbàdúà, Olúwa wí pé ọmọ mi, tó o bá fẹ́ bá àwọn ènìyàn gbàdúà lálẹ́ yìí, ẹ̀mí ẹkún ni mo fẹ́ kó lé padà lẹ́yìn wọn. Má jẹ̀mú tó bá wọn mulẹ̀ pé wọ́n á sunkún láyé wọn. O ní kó lé padà. Olúwa wí pé mi ò ní kábíyàmọ́ dààmú lórí ọmọ, ọmọ ológo ni mo fún wọn. Ṣùgbọ́n wọ́n dédé wọnú ìmùlẹ̀ kan tí wọ́n mọ̀ nípa ẹ̀ tó dẹ̀ di tó ń bà wọ́n nínú jẹ́. Ó ń fọmọ́ bà wọ́n nínú jẹ́, ó ń fiṣẹ́ bà wọ́n nínú jẹ́, ó ń fi òwò bà wọ́n nínú jẹ́. Ẹ gbọ́ sà, Olúwa wí pé bí ìránṣẹ́ Ọlọ́run bá wọnú ìmùlẹ̀ yìí, iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ á máa gbà nínú jẹ́. Ẹ gbọ́, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lálẹ́, wòlíì rẹ ti ń bá ẹ fi àdúà sí ẹ wọlé lọ sùn. O ló sọ fún ẹ pé lálẹ́ yìí ìmùlẹ̀ ẹkún tí ò padà lẹ́yìn ẹ. Orúkọ Jésù Olùgbàlà, kí agbára Ọlọ́run kó lè padà lálẹ́ yìí. O bá ìmùlẹ̀ wí, Olúwa sọ wípé ìmùlẹ̀ yẹ oló ń fìjì jà ọ́. Olúwa sọ wípé ìmùlẹ̀ yẹ oló jẹ́ kó máa dààmú lórí ọmọ. Olúwa sọ wípé ìmùlẹ̀ yẹ oló jẹ́ kí iṣẹ́ di nǹkan tó dà. Ẹ gbọ́ eléyìí sà, Gídíọ́nì ò ní mọ ohun tó fà á tí gbogbo nǹkan ẹ̀ fi ń yí dànù. Mọ́mì, o mọ̀ tí ọmọ fi ń kú mọ ẹ lórí. Àyà ìyẹn gan ló le jù sà, o mọ̀ rárá. Ẹ gbọ́ sà, ọjọ́ tí mo mọ̀, Olúwa sọ fún mi pé bí mi ò bá ba ìmùlẹ̀ tí màmá mi wọ̀ tó ń gba ògo ọmọ lọ́wọ́ wọn, mi ò ní rí ògo mi lò. Òun ló jẹ́ kí n gbàdúà lórí ìkọ̀kọ̀ ìyá mi. Ẹ gbọ́ sà, Olúwa báwo ló ṣe wọ̀? Olúwa wí pé ó wọ àjọ kan torí kó lè rówó san owó ilé ìwé tàbí kó lè rówó tùjọ síbì kan, pé àjọ yẹn ni mulẹ̀ apanilẹ́kún. Ẹ sà, mo rí ọ̀pọ̀lọpọ̀ tó ń wọnú ìmùlẹ̀ yẹ. Bẹ́ẹ̀ ni, pẹ̀lú ìrọ̀rùn ni wọ́n fi ń wọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ti bí àjọ wọnú ìmùlẹ̀ kún, oruko Jesu Olubala Oluwa gba yin to ba je pe o n ba ajo ori kan fi ajo yen si jo takemi ati ejo gbadua to ba je wi pe ise afi ko je gbese ko tori ona lo jo da do gbadua lale to ba je wi pe gbogbo ona to ba ri o e ko lo fin so imule kunisa pepe kan o wa nibi kan to pa eleko bibeli wa so wi pe bi e ko ba pe di ale kan iye de wi pe e ko ki fe pada leyin eni boro arugbo ni o ma bayan kanle bo ba je po suko lori omo dogbo mi lale yi o ti mo fe so fun e o ma se oluwa so fun mi pe gbogbo eni ti mo ba ba so lale yi ko gbo ti ma jem ko gbo oro ti mo ba fe so oluwa wi pe ohun ma ja fun e lale yi lori emi e ko ye ma sami agbara ti o je ki okan re gbale lori ise oruko jesu agbara ye pare lori aye re ma jem ti o je ko layo lori awon omo re ko faja ma jem mo ti o je ko layo ninu igbeyawo e ko faya ma je mu to ngbon danu nigba to ba to kojo ma je mu ye faya ma je mu to ni ko ma fi aye re si aye alaye ma je mu ye faya ma je mu to ni e ko lo ma fi gbaririn ajo re laye ye ma je mu ye faya bo ba bi mo to pa ileko mo fe ko mura lale ko gbo mi to je pe gbogbo awon omo e won pa ileko to gbo mi lale ore mi ati ejo ni di adua to bo fi olorun be o gbo mi lale ko gbo ko de mura ko ba mi gbadua ma je mu e ko loluwa ni ke faya lori awon omo e ma je mu eko loluwa ni ke faya lori ise ma je mu eko loluwa ni ke faya lori bujoko ayo e ma je mu eko loluwa ni ke faya lori aye e agbere to gbo emule to mo pe o ti mule to fi sukun ti owo re o fi kan to wa to je wi pe ise n pa eleko owo n pa eleko ipese re n pa eleko aye re n pa eleko gbogbo re n pa eleko oruko Jesu Olubala ki ma je mu eko faya lori aye re ko faya ko faya ko faya ko faya ko faya ko faya ko faya ya oruko Jesu Olubala ako wi pe ma je mu te ba iku da ni ki yo duro imule yi pelu ta oku o la so di asan mo ro pa ase agbara jade loni ma je mu to ba iku da to mo nipase ajo nipase anko nipase ore nipase ibi to wo nipase ibi to wa solution wo oruko Jesu Olubala ki ma je mu ye ko baje loni oruko Jesu Olubala ma je mu to ba iku da to mo imule re pelu oku to fi je pe bo ba dawole ise kan ise ye ma baje oru jo je ka won mi ronu lo imule pelu oku ti o je ka won mi ronu lo to je pe aye awon mo da bi oku to je ke igbeyawo da bi oku imule oku ti o je ko gbadu alafia re oruko Jesu Olubala ina faya ina faya ina faya ina faya ina faya ina faya lori aye re imule oku faya ma je mu to ni pelu oku to mo oruko Jesu Olubala ko faya ma je mu to ni pelu emere to mo ko faya ma je mu to ni pelu aje to mo ko faya ma je mu idile to n faye omo re pa eleko nibi to bimo si ko faya ma je mu idile to fi ogo omo re pa eleko ko faya ma je mu to ni o ma sunko lori omo ko faya ma je mu to ni o ma je ki omo ku ma lori afi ko ba sunko lori omo ko faya mami eyi to wa lowo re yen o to sunko mo lori awo omo eyi to wa lowo re o to sunko mo oluwa ni pe ke so fun pe beyan ba ja ogun ma je mu oluwa ni pe ose ipe o na la fin wo ipe oluwa wa wi pe ki so fun o pe ko fi majemu ba ori la le pe gbogbo eyin to je pe e soko lori omo e soko lori oko e soko lori ise e soko lori igbeyawo e ni butoko ayo gbogbo eyin gbogbo tori eku orisi meje lo wa awon eku kan wa to je pe eniyan inu e o ni ndo awon eku kan wa to n gbeyan pamo awon eku kan wa to n moniyan mu imedo kale awon eku kan wa to je pe ibomi je loju eniyan iya kan ma ru iya ma gbele eku ni bo fa ni fokanbale eku ni to ba je pe ororun sun eku lo n sun sa oke n soko eku kan wa kan pe ni eku asusinu eku kan wa ti ki gbomije to je pe o n gbe eje ni eku kan wa eniyan kan lo n sun eleya ba fi eniyan se o gbon to sele si eya se mama ye lomo eku eku kan niyen eya se boda ina gbadun nibi ise eku kan niyen eya se mama ye ni sobo e jona eku kan niyen eya se mama ye la omo eya wore eku kan niyen eku ye oluwa lo fe da duro oluwa ni majebu lo fi n ba ere oluwa ni o gbonu e o mo pe o gbonu eku oluwa wa ni pe o ma fi majemu igbe jade kini majemu na oluwa wi pe gbogbo eni o ba gbo mi lale yi to ba gbo mi ni gbogbo to mo pe o soko lori omo o soko lori oko oluwa ni pe ko gbonu majemu pelu o pelu 900 naira ba le wo lu ma je mu ye pelu ohun pelu na ode nara bo so fun won loni bo be gbogbo awon ta jo gbadura loni pe gbogbo igba kan ba gbo mi toluwa ba so o toluwa ba pa lase fun wa lori radio ki gbogbo eniyan ko se olodun ba ran e lowo to ba gbo igba gbo ni ko fi se sa to ba gba mi gbo to mo pe olodun ran mi si o mo ko mo so fun o pe iroyin ayo loluwa ni ki wa so fun o iroyin asiri pe lo tu asiri okoko fa wo eniyan mi in tan ma se tan ma fi bo oluwa wa wi pe ohun ma da ayo pada fun awon eniyan egbon eleyi sa oluwa so fun jeremiah se so fun akeli pe o siwo e ko se so ise e ma lere o wa bi ama e ma lere tu wa pada layo lori omo wa pada layo nile igbeyawo ye wa pada layo lori ile ye oluwa wa wi pe e ko won jo po si odo mi awon to fi ore ba mi da majemu oluwa wo pe won yayo bi ayo ikore egbon eleyi sa gbogbo eyin ta ba se ma fun yin ni sam to oluwa ni ke fun yin ati oro olodun to oluwa ni ke fun yin oluwa ni pe ore 900 naira loluwa ni ko da awon kan da ni iseku meta loni awon kan tin da lori whatsapp ta fi don gbadura tori oluwa so wi pe ki n ba iku otijuwe ki n ba emi ofo wi gbogbo agbara to n tele o to lo ma sunkun lori omo agbara ti o je komo e o gboran agbara ti o je komo e o gbo tie agbara to n fa ye omo je loju e bayi tomo de didakuda lowo e bayi oluwa wi pe o ma ji mami omo to sunkun nile ye oluwa ni o ma pada layo lori e oluwa lo ma pada da pada o ma da iye e pada o ma da iye e pada o ma gba lowo okoko o fi ma jemu ye ma jemu 900 santori omo ye mo santori omo mi e to wa nilu oyibo ti o rona lo mo santori omo mi e ti won tilekun mo ti o rona lo mo santori omo mi to kawe tugbon ti o riwe ye fi lu mo santori omo mi e to ti to ko bimo ti o bimo mo santori omo mi e to ye ko ti nibu joko to ja pe akaka mi lo si wa mo santori omo mi
1: won give you no move and it your boy if you no say won move move your radio with it.
2: Hello.
0: Eto je pe o nkawe ki online ko mo ba
2: Lagos, welcome to the Jordan Night Show.
0: Baje mo so tori omo mi to ja wi pe egbe rin mo fi ra pada mo ni ebo maje mu ira pa wa pe fun mi. Oluwa wi pe pariwo ese ti gbogbo eniyan awon kan o ni gba gbo awon kan ma chata e awon kan ma yimu si e. Oluwa ni pe ko se to kan e. Wo sa ti se ti mo so fun e ko wa wo nkan temi Olorun yo se fun awon eniyan. 900 Oluwa ni ka fi bond da maje mu o wa ta awon oro Olorun. Psalm 5 Isaiah chapter 28, Psalm 118, Psalm 5, Psalm 118, Isaiah chapter 25. Wawaka, ma bagbe gbogbo yin te ni candle lowo candle ya le ile ma fi gbadura pelu Psalm 74 at Psalm 80 o le ma fi gbadura la le yi ta ba ti gbadura tan to ba ti joku adoku e ele da sinu omi laaro ola e wa buyo si e wa ka Psalm ye si pe ki oluwa ko fo owo okoko ko lara yin e ri to Olorun ma se fun yin e ri nbo lodo e wa ni Olodumare fi ore majemu ba mi ka e kokuro le e ko pada leyin mi 900 naira personal account book before you 6142083872 6142083872 jump been last time 6142083872 Obey Daniel Olufemi Komolafe o de wa pe mi lale to ba wa pe number ta kokoko ye ti o ba lo number meji to tele o le pe won ma ba igbadura
3: 0070 14 33 81 11 tabi 0802861223808
0: 28 61 22 38. God bless you.
4: From Lagos, this is
5: Jordan. 105.5 FM.
6: Christ Apostolic Church agbala agbara itusile to today o pelu akoto eto isoji nla agbara olorun to tayo olojo makalelogun 21 days ultimate power of God revival akori ki ijoba re de Matthew 6:10 bere lati 29 June si 26 July 2026 agome fa si mejo irole ojojuma leto ninu gbagale olorun wa igbala siseso ojurere iwosan fifo ajaga orire aliyo itusile ati gbegan duro di o ni bi isoji ohun Pastor S Ofowowe Pastor Yemi Olutunde Prophet J O Ojo, Pastor Oluwalusi Isaac, Evangelist Daily Success, Evangelist Sanusi Oluwakokola, Lady Evangelist O Adekanla, Evangelist Japheth Ajibola, Pastor M O Ogolade Atopo, Ransan Jesu Olorun, Ni Christ Apostolic Church, Agbalagbara Itusile, 23 Jibowu Road, U-turn bus stop, Abule Egba Lagos. Come and experience the ultimate power of God. Prophetess EM Ogolade JP Lolugbalejo, Igbimo Soju Lolukede, 080-34-71-4270. Jesu Oluwa.
5: This is Jordan 105.5.
7: Station with a voice for entrepreneurs.

0: kìí bẹ̀bẹ̀.
1: Ọ̀gbọ́n tí mi fẹ́ bá bẹ̀.
0: Ẹ ra àánú gbà.
1: Ee bẹ́ẹ̀. Ọ̀gbọ́n tí mi fẹ́ bá bẹ̀.
0: Má jẹ̀mú dé.
1: Kábẹ́rẹ́ ti sẹ̀.
0: Ẹ ṣe rere.
1: Ee bẹ́ẹ̀. Ọ̀gbọ́n
0: prosper. Mi ná zàtà. Mo ní kọ́kọ́rọ́ bẹ jẹ lọ́wọ́.
1: I have 7 keys with me.
0: Tó lè sọ ẹ́ dé yẹn láyé.
1: That can make you great in life.
0: Àkọ́kọ́ nínú
1: ẹ̀. Key number one.
0: O ń lọpẹ́.
1: Is thanksgiving.
0: It's a great key.
1: O ní kọ́kọ́rọ́ láyé o.
0: To testimony.
1: Tó máa ń jásẹ̀ rí.
0: To freedom.
1: Tó máa ń jásẹ̀ òmìnira.
0: To success.
1: Tó máa ń jásẹ̀ àṣeyọrí.
0: Bó o ṣe ń ṣàmì.
1: As you say amen.
0: Lọ ṣe rere.
1: Ee bẹ́ẹ̀. Ọ̀gbọ́n prosper.
0: Olúwa mo gbé ọ̀gá o.

0: Hallelujah.
1: Aja ma kimbo wetetin bewa lakoko ye tu kabo sori tu asese otu ta gbe kale fun igbedide ilosiwaju ibukun ati ona abayo malala so fun yin pe baba ti wa pelu wa nu kolo la ro to ni prophet dr ms fabi yi baba possibility jp oluwa seun baba fun mi loruko ti mewa ko fidile tabi ke fidile ko baba esure fun wa lakoko yi sa
0: jehova
2: mo
0: jesus christ holy my care oluwa olorun to tobi ni se ni ni ojo friday ojo agbara gbogbo eni to gbo mi bi e tin jade lo ninu ogo le ma jade si
2: amen
0: gbogbo en ti eni ojo ayeye ati ojo ayo leni tabi ni waju e ni fe kun se
2: amen
0: ni oruko baba tomo temi mi won promise and faith ni mo ba wi olorun ba wi
2: amen
0: agbara ijale ni ijalola darudapo mo le jade
2: amen
0: ara oni ni
2: amen
0: ara ma tuin
2: amen
0: o te ti binira se lati le o ma di rorun
2: amen
0: o te ti bi rorun se ko ni dinira
2: amen
0: bi mo ti wi oruko baba tomo temi mi mo e ni jabo
2: amen
0: eni ma ja yin ba fe mi e di
2: amen
0: jesus lo wa
2: amen
1: Eni ni ojo Friday baba o tun si je ojo agbara kilo won ti e fe fi baba soro lakoko yi
0: o nla ma soro lori ife gbogbo en ti o ba ti ni ife ko ti na lorun ife ni ife wa nu agbara teyan le lo laye lati fori ota o nde gba npo te ko fun lo nje torun gbe gba nbe ko fun lo mi o ni pe yi o wo eyin na le lori awon to le se re wa ko be na o ko si aye lori radio ita ba wo time ta nlo obe si aye ba fun ni awon akiesi ati iriri lori sirisi gbigbe san ko fi be fi tara tara da titi lo sugbon ife ife a ma gba gba lowo ota eniyan ife a je ko ta ma fowo are ise re ife a ma lana nibi ti o si ona ife a ma gbe yan didi lati lele soke ife a ma so no a ma so the yes mo pray fe nikan bi sori gbogbo agbara itodojuko e tawon fi kore re o ma ku
2: amen
0: awon to ba ti e je ni kokko olorun ba ti won je ni gbangba
2: amen
0: o ni sesin
2: amen
0: okan re abale
2: amen
0: ilere ase
2: amen
0: iwe romu ni mo lo sinu e loni lati fi pinle oro mi lori oro ife yi iwe romu ri keji la ese kesan
3: ki ife ki o wa ni ase to
0: iyen ni ti se apostle paul so fun awon ara rome gba to ri pe arin won odogba ijoba won dojuru gbogbo won gbogbo nkan won ni tumo won fo olorun sile won tele orisa lo awon kan so yes awon kan so no o wa ni ki ife wa laisi ro ninu e laisi agaba gebe ka je ki ife wa gbogbo bi ti o ba ti wa si ife mo fo olorun sele ri ko si baye ma se business e to ba lo siwaju ko si ere to ko si supermarket ko si boutique ko si whatever ti o ba ti si ife a ma lo soke a ma wale ibi ti ife wa la gele gbe ibi ti ife wa ni segun wa nibi ti ife wa ni bukun wa iyan de ba ka genesis ori kokanla ile iso ba bi loni ngba ta awon yan be si ko ile ton fe ko le ri to olorun wa ninu eyo ninu fe kan na fi nko lo ngba ti ede won ti ye ti olorun bere ki na le se nton pin ni won ma ri se o abi ka da won lede ru ni be ni satan na ti wa jere pe bi le kan ba daru nton se o le daru bi le kan ba toro gbogbo nton se nbi asiyori ni awon mo won gan ma lo siwaju gbogbo le ti o ba ti toro idakuda lawon omo won ma nda baarin baba ati iyawo ba ti donmoran awon omo yen o ma affect won fun marriage tabi fun progress tabi promotion tabi nirin ajo aye ti won rin mo pray fun e o gbogbo emi ai nife emi agaba gebe olorun ma ba wi
2: amen
0: okan re de ma bale
2: amen jesus
0: wa luyo
2: amen
0: wa mo se
2: yen
0: we ki ife wa lai setan
3: ma tagede si o tin se buburu
0: gbogbo nkan to ba je buburu ni ka sa fun
3: e fara mo tin se rere
0: gbogbo nkan to ba je buburu ni ka sa fun to da ba sa fun o ma lead wa debi kan ti o da o de ma li awon yan kan lara wa wa ro ko ngbadun wa ro pe wo ni kan laye nye aye o je o iyen la won lo ni kan so pe eni ta ye nye ko ma sora o ayo la kere fi dantan o sele si iyawo ile na nigbati o ba ti fe yan ba ti kun to agbero funra won a ro pe ayo wa bi ka ko jade ti kola wole e ba kola jade tan a tun fe kola wole pada ko ni sese o sele sokunrin na te pe lori yawo mesan na wa bayi nisin ohun ti won sa fun bi kan na na lo pade bi kan iyan ni gbogbo bi ti fe ba wa asiyori ma wo nu e o wa nu we fe so ri karun ese keji
3: e ma rin ni fe
0: e ma rin ni fe
3: gege bi kristi fe ti fe wa pelu
0: gege bi kristi ti fe wa pelu
3: yo si fi ara re fun wa ni ebo
0: o fun wa o fi ara re fun wa bi etutu fun ese olo wa lo fi ara re rubo ṣùgbọ́n gbogbo àwọn àgàbàgebè ìyàwó níyàwó ọkọ lọkọ ìwà gbèrè ìwà ìdọ̀tí tí ó yẹ kán máa gbọ́ àwọn kan yẹn ló jẹ́ kọ́lọ́run sápò lọ́dọ̀ wa ibi tọ́lọ́run bá dẹ̀ ti rí ìfẹ́ ló máa ń lọ ibi tí ò bá ti sí ìfẹ́ kò sọ ọlọ́run bẹ́ẹ̀ tá a bá wò tán áábù pàṣágà nínú ìwé Joshua yẹn yóò fìfẹ́ hàn sí àwọn ènìyàn wọ̀nyẹn ó dẹ̀ ràn òun náà lọ́wọ́ nígbà tí ìparun máa dé fún ìtí ṣe ìlú Jericho mo dẹ̀ pray fún ẹ o ní jábọ́
2: amen
0: o ní ṣẹ̀sìn
2: amen Jesu
0: ọkùnrin adẹ̀ balẹ̀
2: amen
0: ìyẹn ni Efesu orí kẹrin ẹsẹ 27 sọ wípé
4: bẹ́ẹ̀ ni
0: kí
4: ẹ má fi ààyè fún èṣù
0: ìyẹn ni ká má gba èṣù láàyè láti pọ́mọ ara wa pọ́kọ́ ara wa ba nǹkan ara wa jẹ́ nìkan ló lè ó wá padà wá yànnà náà ẹni tí ń jalè kó má jalè mọ́ ẹni tó ń wàkiwà kó má wù mọ́ ẹni tó ń fa colorado igbó bẹ́ẹ̀ lọ ó ní kó filẹ̀ kó lè kó fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ rere torí tó bá ṣe ń ṣe lọ ó lè lead ẹ débi tí ó yẹ kó lọ yes.
4: ṣùgbọ́n tó máa ṣiṣẹ́ làálàá
0: ó máa ṣe wàhálà láyé rẹ̀
4: iṣẹ́
0: tó bá ṣe ọkàn á lè balẹ̀ torí ẹni tó ń jalè kó jọ́kanjọ́kan náà máa mú o gbogbo ohun tó dẹ̀ ti kó jọ yẹn di tẹlòmíì ò di tìjọba òpin ọjọ́ ẹ̀mí rẹ̀ gan wà safe kò lè rìn níbikíbi kò lè sùn níbikíbi mo dẹ̀ pray fún wa ọkàn wa dẹ̀ máa balẹ̀
2: wa
0: dẹ̀ máa ṣàṣeyọrí o ìyẹn ni ìwé Matthew orí 5 ẹsẹ 43-48 ẹ ti gbọ́ bí a ti wípé fẹ́ ọmọnìkejì rẹ kórìíra ọ̀tá rẹ ṣùgbọ́n mo wí fún yín ìyẹn ni pé ẹ fẹ́ àwọn ta yín ẹ súre fún àwọn tí ti ń fi yín rẹ ẹ ṣore fún àwọn tó kórìíra yín àwọn tó finú méjì bá yín lò ẹ gbàdúrà fún wọn ẹ gbàdúrà fún wọn kẹ ẹ lè jọ ọmọ bàbá yín tí ń bẹ ní ọrùn oorun tó rọ̀ sára èèyàn burúkú ló rọ̀ sára èèyàn rere ọlọ́run fúnra ẹ̀ gbogbo nǹkan ló ṣe é kú ọ o ikú nìkan ni ò dọ́gba o ìyẹn ni kò mọ̀ wípé ọlọ́run tó dá èèyàn òjò kójò má rọ̀ fẹ́yàn burúkú kó rọ̀ fẹ́yàn dáadáa no òjò tó rọ̀ fẹ́yàn dáadáa ló rọ̀ fẹ́yàn burúkú ìyẹn ni tọ́lọ́ bá fẹ́ràn wa dé gbogbo lẹ́wù yẹn ẹ jẹ́ káwa náà fẹ́ràn ara wa mo dẹ̀ gbàdúrà fún ọkàn wa dẹ̀ balẹ̀ àánú ní kò lọ́dọ̀
2: wa
0: ìyẹn ni ìwé òwe 14:29
4: ẹni tó bá lọ́ra àti bínú ó ní ìmọ̀ púpọ̀
0: ó máa ga o ẹni tó bá wá ní sùúrù tí ò kì í jà tí ò kì í bínú ó ní ìmọ̀ tó pọ̀
4: ṣùgbọ́n ẹni tó bá yára bínú
0: ẹni tó bá ń bínú lójoojúmọ́
4: ó
0: gbé wa wèrè wọ̀ ẹni tó bá ń bínú a máa ba nǹkan jẹ́ kò sífẹ̀ ìfẹ́ máa jáde ìbínú máa wọlé á ba nǹkan tó pọ̀ jẹ́ á pààyàn jẹ́ á gúnyàn á yìnyàn ń bọ́n àparọ́ ọmọyàn àkóbáyà aráyàn lọ sẹ́wọ̀n nítorí pé ìfẹ́ ti jáde ìbínú ti wọlé tí ọ̀dà nílé bẹ́ẹ̀ lórúkọ jésù mọ̀yìn báyìí ti ẹ ní èmi friday sí olújọ wa ní command à ń ṣe ìṣòro ìṣòro yẹn dẹ̀ máa tough kan mo bẹ́ẹ̀ ìwọ náà jẹ́ ká jọ pàdé aago mẹ́ta ti parí ìṣòro yìí sórí ìṣòro nínú ká tó bẹ̀rẹ̀ ìṣòro everybody máa wẹ̀ lọ́fẹ̀ẹ́ tó bá nà lọ láàárọ̀ onígun tá máa pín fún ẹ tó máa lò ọ̀nà dẹ̀ máa là fún ẹ wà ní jẹ́rìsí mi nìkan ó máa ní jẹ́rìsí eré o orí ò dẹ̀ ń takò wà dẹ̀ jèrè àdúrà ilẹ̀kùn tuntun dẹ̀ máa ń ṣí wọn ò nífìkan gbà kan lọ́wọ́ ẹ o mo invite ẹ kó jẹ́ ká pàdé kórè wa 27-28-29-30-31 on the 2nd August ni kórè wa mo invite ẹ ní ọjọ́ friday fún àṣálẹ̀ àwọn èlò orin tí ó jẹ́ pé àṣálẹ̀ ọ̀pọ̀ ìbùkún bákan náà ni ọjọ́ thursday àwọn wòlíì lónà ọjọ́ yẹn a máa ṣọ́nà lọ́fẹ̀ẹ́ fún gbogbo ènìyàn àti iṣẹ́ tán bá yàn fún ọ̀fẹ́ ni ọjọ́ saturday ni on the 2nd yẹn òun ni àwọn àyẹ̀wò ọ̀fẹ́ àti ogun ọ̀fẹ́ monday ìsọjí tuesday ìsọjí thursday fún àwọn wòlíì tí wọ́n máa ṣọ́nà fún yàn wòlíì wà nílẹ̀ dìgbé ní káàkiri gbogbo àwọn ẹ̀ka àjọ máa wọ́pọ̀ ṣọ́nà fún yàn lọ́fẹ̀ẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni tó bá di ọjọ́ tuesday àṣálẹ̀ àwọn ọ̀dọ́ ní ọjọ́ ìsọjọ́ ọjọ́ mẹ́ta compound church wa God bless everybody àwọn ẹ̀rọ tá a máa pè mí sí.
5: ẹ̀rọ tí ẹ lè pè mí sí 09126-28-82-16 ẹ pè níbẹ̀ yẹn whatsapp nìyẹn pẹ̀lú
2: voice or text whatsapp ẹ lè fi ohun ránṣẹ́ fọ́nrán tó bá fẹ́ pè yín kọ́
5: ẹ̀rọ kejì Oh,
6: 080-50-50-27-27-56-21-21.
5: Ero Iketa
6: 070-70-69-94-99-92.
5: Making bad draft on the other line like one
6: sheet.
5: Only Echo Bank 38 12 15 15 68 68 43 38 12 1 2 15 1 5 68 68 43 43 Bank keji ta le fowo to je church account o ma gboru ko church jade ta la koko yen Fabi Michael Osoji eleyi Fidelity Bank ni o ma gbe Celestial Church of Christ o ki mole Ayo Parish. Only 411-01-01-89-89-25-252. Nitori Joe 41 11 oni ta lo saju se fun mi ti emi o se fun pada nigba ti Psalm 50 number 5 ma so oni ko awon eniyan mi mo mi jo awon to fi ebo dama jemu nigba ti number 14 ma soro oni ru obo pe si olorun so ejere fun oga ogo mi e mo fi ni di ope yin ore yin ida mewa yin e fi ran pade lowo yo dara fun yin okan yin a de pale
7: komini genesis oluwa se yi so mo dupe lowo olorun iju ni mo ti wa mo dupe lowo olorun pe tuesday to koja lati bi ose di meji ni mo ti strong amo hospital ti mo logun tan fun bi mo se nlo be nikan to nse mi tun po si temi e wa ni ken pa ogun yen ti mi wa lo mo mo dupe lowo olorun pe ni tuesday to koja bi daddy se bere si ni so pe ka yen lo awon kan wa nbi bai para ni pe ka gbadura mi o le jide ma tun joku ngba to ya lagbara yen kan je ni bi mo se bere adura niyan bi mo se gbadura bi daddy se so pe gbogbo awon tara pe ka gbe kan lo ko tu wa lara bi mo se wa ri ato lara mi niyan ngba ma ma fi dele bayi awon mi tun ni bawo ni mo ni olorun lo ni ki 120 to koja awon to ton reti pe ase mi ni wa ni mo ni bi wa ti mo wa gan pe mo ni gbagbo pe tin ba de bi mo de dupe pe olorun tun mi sile mo gba itu sile patapata
5: mama yin ni kan se awon ogun ta won nlo gba ti osise awon olo mo isoru ton wa koja itusile ran fi gba ta ma de le ta won mo bere awon lo pe ninu alaafia la won wa ko si nkankan mo gbogbo eyin ti nkan se totoju nkan si la bi ofa bi aisan enu ni mo loruko Jesu ogun to se laye ti ina ko ni gberi mo
0: eje ka pe sori awon ero yen ka de support account yen mo ti pe yo dara fun yin ori ton lowo yin o e o ma nisi tori bele so ninu Psalm 50 number 14 o so fun wa wi pe ru ebo pe si olorun so ejere fun oga ogo to ba ti wa pe nijo ti ponju ba de ma de de lo olorun de ma down sadura re mo de ti e fa program ojo Sunday anointing wa ni ojo Sunday wa de na won special program ta se gbogbo Sunday nisin lati pale mo ikore wa mo re ti wo na nibo ni church wa wa gangan ni tin se command last boss talk on my lane fence come later your boy gbogbo eyan ara yobo eyan ara kande gbogbo eyin ti e wa ni tin se ise fun baruwa akowojo egbeda igando idimu ikotun eyin ti e wa ni iseri gbogbo yin patapata ni mo pe titi de yana paja agege pesnima orile agege gbogbo eyin ti e wa ni oko oba gbogbo eyin ti e wa ni muwe bafo ati bebe lo ijaye ogba agbado crossing ati kola atabule roko gbogbo eyin ti e wa ni songo atagbegbe re ejo yin wa ni asale ni moreti bakan na ni Sunday ejo yin wa God bless you
8: amen. Ọgbọ́dún ìkórè àgbà ti ṣíṣíṣí òkìkí ìmọ́lẹ̀ Ayọ̀ Ọlọ́run tó fẹ́ wòlé MS Fabi yóò ṣílẹ̀kùn ìbùkún fún gbogbo ènìyàn.
9: Address of multiple blessings la kórí ìkórí àgbà ti ṣíṣíṣí òkìkí ìmọ́lẹ̀ Ayọ̀ Cathedral. Credit Abba Abel ìkórí ọ̀pọ̀ ìbùkún la kórí tí ọrùn fún Rọ́bẹ̀ Dr. MS Fabi Jébí Bàbá Possibility. Ìwọ náà darapọ̀ wá jẹ́ alábàápẹ́ ká ṣílẹ̀kùn ìbùkún tí ó lóde ìwọ̀n fún nínú ìsọjí lọ́jọ́ Monday 27th July pẹ̀lú Sidemen and Women's Church láàgọ́ mọ́kànlá. Ọjọ́ Tuesday ìsọjí pẹ̀lú ìṣòro àwọn ọ̀dọ́. Ọjọ́ Wednesday ni 7 hours with Christ láàgọ́ mẹ́sàn-án òwúrọ̀ pẹ̀lú ìsọjí nírọ̀lẹ́. Àyájọ́ àwọn wòlíì ni lọ́jọ́ Thursday. Àṣálẹ́ yìí lọ́jọ́ Friday 31st July. Ọjọ́ Sunday àyẹ̀wò lérò ọ̀fẹ́ láàgọ́ méjìlá. Harvest celebration lọ́jọ́ Sunday 2nd August. Bẹ́ẹ̀ni tí ọlọ́run ti máa lo wòlíì Adébáyọ̀ Sam ju authority pẹ̀lú ọ̀pọ̀lọ̀ ṣẹ́ lọ́wọ́ àtàwọn olórin ẹ̀mí guest league Ṣẹ́gun Ajídára Esther Ẹgbẹ́kẹ̀lé Fíwalọlá 6 Ambassador Rubẹ̀ 1 Aiwo Òjòdú Olúbele Sunday Jordan Princess Adumula Adesega àwọn akọrinjọ CCC Òkìkí Ìmọ̀lẹ̀ Ayọ̀ Cathedral 2 and 3 CCC King of Glory March CCC Àjíǹde Ayọ̀ March CCC Orísun Iyì Cathedral MC Àpàlà pẹ̀lú Sunday the great ń bọ̀ Prophet MS Fabi Bàbá Possibility wọ́n máa súre ìlẹ̀kùn ìbùkún yóò máa ṣí òjò ìbùkún yóò máa rọ̀ sórí gbogbo èèyàn gbogbo ẹ̀rí CCC Òkìkí Ìmọ̀lẹ̀ Ayọ̀ Cathedral 1 7 Òkìkí Ìmọ̀lẹ̀ Ayọ̀ Spring behind Command Secondary School Ìkọlà Agodo Ìpàjẹ́ Lagos Ọlọ́run Olú Ìkórè retí rẹ̀ ó fẹ́ ṣílẹ̀kùn ìbùkún fún
10: From Lagos, this is
11: Your
10: 105.5 FM. This is Jordan 105.5.
11: Station with the boys for

0: kí gbogbo ọmọ ọlọ́run tó ń gbọ́ mi lónìí pé yóò dẹ̀dà fún ọ.
1: Amen.
0: Àmì ni mo fẹ́ kó máa ṣe. Bẹ́ẹ̀ ni ọwọ́ ayé ni lógo padà, ọwọ́ ayé ni lógo jóná, ọwọ́ asán ẹni dèrò ẹ̀yìn, ọwọ́ abaniníràwọ̀ jẹ́ tó sá wọnú ayé rẹ, tó ra pálábọnú rẹ látọjú àlá lórúkọ Jésù. Ọwọ́ yẹn kò fò jáde.
1: Amen.
0: Alágbára tó ń yí ògo rẹ̀ lẹ̀ díẹ̀díẹ̀ kó kú ikú òjijì.
1: Amen.
0: Níbikíbi tó o bá wọ̀, gba ojú rere Ọlọ́run.
1: Amen.
0: Gba ojú rere Ọlọ́run.
1: Amen.
0: Gba ojú rere Ọlọ́run.
1: Amen.
0: Mo ní kó gba ojú rere Ọlọ́run.
1: Amen.
0: Àǹtí, màmá, ọ̀gá, níbi tó o bá wà já máa ṣàmí, Olúwa dìde ìrànlọ́wọ́ fún ọ.
1: Amen.
2: If you no move an inch, oh boy, if you no say you won't move.
0: Àlàkalà tá ti fi ba ọ̀nà rẹ jẹ́, ìrọkìnà tá ti fi ba ọ̀nà rẹ jẹ́, lórúkọ Jésù ọ̀run ṣe àwòtán ẹ̀, lórúkọ Olúwa lọ ṣe rere. Mo pàṣẹ lórúkọ Jésù ọmọ rẹ òní dọmọ ọlọmọ, ikú òjijì tí ń ba ìlérí Ọlọ́run jẹ́ kò ní délé parí ọ lórí. Mo gbàdúrà fún ọ pé bí Olúwa ti wà tí èmi rẹ wà, lọ di olóríire. Lọ di olóríire. Lọ di olóríire. Ọwọ́ ajunilọ tó ní o máa rẹ̀ ọ́ sílẹ̀ lórúkọ Jésù kò dóná sọnù. Má ní sáà máa ṣàmìbi tó bá wà, àṣẹ ìgbédìde kó bà lé ọ, ojú rere Ọlọ́run àti tèèyàn kó bà lé ọ. Ọwọ́ ti máa ń bata yé ẹni nígbà tí ògo bá yẹ kó bú jáde, ọwọ́ èèyàn ní ba tiẹ̀ jẹ́. Gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́. Orúkọ mi ni Wòlíì Ọláréwájú Bankole láti inú ìjọ Christ World Gospel Ministry ní Bankole Street, Ìdímù Ìṣẹ́yìn Roundabout along Igodo Road ní Petrocan Bus Stop. Ẹ̀yin ọmọ Ọlọ́run gbọ́ tí mò ń sọ fún ọ, ara mi sí ọ ni o, mi ò mọ ohun tó ń là kọjá, mi ò mọ ogun tó ń jà ọ, mi ò mọ ìdojúkọ tó o ní, mi ò mọ agbára tó ní òní débi tó lọ. Mo ní ìròyìn ayọ̀ kan fún ọ lónìí pé dípò kó o dẹni ilẹ̀, dípò kó o kú lójijì, dípò kí ayé ba ọ̀nà rẹ jẹ́, bàbá ní kí n sọ fún ọ wípé àsìkò ìmúṣẹ rẹ ló dé yìí o, dípò kó o para rẹ àsìkò ìmúṣẹ ló dé yìí o, àti àsìkò ìmúpadà sípò ló dé yìí o, àsìkò ìgbédìde ló dé yìí o. Tó o bá ṣàmí, Ọlọ́run tó ṣàánú ẹnikẹ́ni nínú ẹbí rẹ̀ ṣáà lánu ṣàmí, ìwọ ló kọ́kọ́ máa ṣàánú fún
1: ọ.
0: Ohun tó mọ gbọ́ omi lónìí túmọ̀ sí wípé ẹni tí ó yẹ fún ìgbédìde ni ọ. Ohun tó mọ gbọ́ omi lónìí ni wípé ẹni tó yẹ sí ọlá ni ọ. Ohun tó mọ gbọ́ omi lónìí túmọ̀ sí wípé ẹni tó yẹ sí ìgbédìde ló jẹ́. Torí náà, tó o bá lè ṣàmí, ìgbédìde ẹ̀dá ti dé báyìí o. Mo ní ìgbédìde ẹ̀ ó ti dé báyìí o. Mo ní ó ti dé báyìí o. Ìsọdí ńlá ta mú kí ọ̀nà rẹ là láàrin gbogbo ẹbí lórúkọ Jésù, ọ̀nà yẹn là fún ọ. Ìwé ọba kejì oríkẹfà láti ẹsẹ̀ kìíní di ẹsẹ̀ kẹfà. Ẹjọ́ ẹjẹ́ kí ni Bíbélì sọ ní ẹsẹ̀ kẹfà? Ẹ̀ka ìwé kí ló sọ? Ẹ̀ka ìdáde. Ẹni Ọlọ́run sì wípé.
1: Níbo ni ó bọ́ sí?
0: Níbo ni àìkéyẹ bọ́ sí?
1: Ó sì fi ibẹ̀ hàn.
0: Ó fi ibẹ̀ hàn.
1: Ó sì ké igi kan.
0: Yes.
1: Ó sì sọ sínú rẹ̀.
0: Ó sì sọ sínú rẹ̀.
1: Irin náà sì fò sókè.
0: Irin náà sì fò sókè. Èmi ò ríru eléyìí rí o. Kí ni irin àti igi ní ṣe papọ̀? Bíbélì ò sọ fún wa wípé irin yẹn pé igi àti irin kọ́ra wọn. Ó kọ àwọn ọmọ àpọ̀ àwọn ọmọ wòlíì tiẹ̀ kọ́ kò sọ fún wòlíì ni wípé ibi tó bọ́ sí lélẹ́yìí wòlíì dẹ̀ na igi owó ẹ̀ sí pàápàá sí pàtó ibi tí kinní yẹn wà lẹ́sẹ̀kẹsẹ̀. Bíbélì sọ fún wa wípé bíbélì ò sọ wípé igi yẹn mú irin yẹn. Ó ní nígbà tí wòlíì mi ọ̀pá síbẹ̀ ó ní irin yẹn lè fò sókè. Àṣàlélẹ́yìí o, ohun tó kú mọ́ ẹ lára ayayayaya ó yá kó jí padà lórúkọ Jésù kó jí padà. Ẹ̀yin tí iye yín ṣí lónìí ẹ jòkó dáadáa, ẹ jòkó dáadáa. Bíbélì ò sọ pé igi yẹn àti irin yẹn kọra wọn. Ó ní nígbà tí wọ́n na ọ̀pá síbẹ̀ ó ní irin yẹn sì fò sókè padà. Irú àṣẹ wo lélẹ́yìí? Kí ló kú mọ́ lára? Kí la yé sọ pé ó ti parí mọ́ lára? Lórúkọ Jésù kó jí padà. Mo ní kó jí padà. Ẹgbọ́n and your more little demo be the law at Tatica Bow. I want my woolly, suffering woolly, near say, Kimia, Baba, it be that why all the killer to Fua, Porti Afua, and that can one be me to Toby, but one the law want to my sister, let it be expanded between what? Oh, my lord, yeah, I care. Come on, if you belly, come, she said. If but of a better, he said by Lester Cassie, I can bustle on me. Ah, oh, shady, oh, bad in the new guy. Tony, but I care, one of Torreni. In one budget, one of power liquid baba. Don't I need the planning? Or Tanova Baday, one of power lee needed to be bare. Ah, Larry Ma, needed to be bought his son, needed to be bare. Ele un pala te mari to inu omi lo bossi awa omi ni omi gida iso mi kekere a kwa le de bossi nu e kalama wa to ni tia yon ba bossi nu omi insale ile lo lo ki in surface ki in sheroba so awa ti gbagbe pe woli olu ambe la ari won awa ti gbagbe wipe on won ba olu ambe la ari won awa ti gbagbe wipe ibi ti woli ba ti wa a se yori ma wu ambe ibi ti woli ba ti wa ibeni de ma wa nbe ibi ti woli ba ti wa aro pe ko si nbe tori ohun woli ohun olorun ni e ti woli oluwa ma nsoro fun itole lati be mo gbadua fun to ba sami gbogbo awon to sa ere je li ayanmo re lori to ti yo to ti jopo pari loruko Jesu oro disappoint won o ti sonu e lo lo ba woli pelu ibanu je okan pe ah ila so fun ta won ya ike lowo woli ni ni bo lowo a omo woli kaiwe le kan si ka le kan
1: si olorun si wi pe
0: eni olorun si wi pe
1: nibo ni o bosi fi be
0: ah nibo lo bosi on ta ye gba lowo re nibo lo bosi on to bi da joji gba lowo re ibo lo bosi iya ika ja ile yiyan to gba lowo re ibo lo bosi eya ara re to be si nke gbogbo cancer aisan to nsio ta ba sa ti le gbohun woli laleyi bo ba ta le gbohun laleyi aye re yo gba atuse
1: amen
0: woli wi pe ni bo lo bosi ta lo mu opo ogun to nja opolopo ni wi pe won mo bi to ti fara gbogbe won mo bi to ti fara gbogbe opo yin obirin kan lo basu to mo daru eni mi okunrin kan lo pade to me daru ani mi ebun lo funyo ti ko daru mo pade okunrin kan ni odun kan lohun ni bi odun mewa seyin to wa ri fun kanseli o ni esa o nta ti o nlore 1000 o de re yo fun ni owo fun odun kan o de gba se fun odun kan igba ti okunrin ba mi soro mo ni a ogun to ba ti mo bi to ti sele o ni atuse o ni baba o ni o ti gbadua mo ni ma wori as long to ti le mo wi pe ibi to kun ti wa le leyin ati se kiso to buru mo gbadua fun ose asiro ogun le re o tu si olowo
1: amen
0: ko se ni ti o logun ko si idile kan ni africa ti o ni o to nla koja iwo lo ma kiye sara eni mi ani won o se nikan o eni ko de seun o ninu the fact pe o ninu re ko tun ma pe aye o ni poja even as a mother of her awon ti awon agbara kokoko ma doju ko du ra mu yan dada won ki ba yan buruku se because won mo pe eyan buruku ni won awon e to ninu dada gangan awon lo ma nja ogun re sile awon lo ma nja ogun itiju awon lo ma nja ogun wahala tori pe inu won da esu mo pe tayi won ba da awon ti aye e ma da laye ka won ma po so awon lo ma ni doju ko ju so o le ma so fun pe baba mi o se nikan mi o gbogun tani o ni ni ko gbogun teyan ko to gbogun ti o azumi paye po ti mo ti pe ibi to gbogun tori opolopo eni ti ogun ja ti o gbegbe se o to ro pe ah anti ti mo ri loju alaye egbon mi ti mo ri loju alaye so le do ro gbogun ti mi ni wo mo gbadua fun o asiri ota tu
1: amen
0: mo na asiri awon ota re o tu
1: amen
0: mo na asiri ota re o tu
1: amen
0: e ka be le kan si wo o ti wi pe yes
1: eni olorun si wi pe
0: eni olorun si wi pe
1: ibo ni o bo si
0: ibo lo bo si
1: o si fi be han
0: o si fi be han
1: o si ke igi kan
0: e o ge igi kan
1: o si so sinu re
0: o so sinu re
1: na si fo so
0: ke o pari ise wo ni na pe ya o ayayayayaya eya mo woli ise woli na pe yen o ise woli le ri yen o o ge igi o de ju sibe bawo ni gi ati rin se ni papo oni ko si woli to ba ri woli ko si bi to lo o to ni pe bibeli ni pa won woli kan mo ko ni jibiti ni pa won woli o si se kini o de pa won mo to ni na oni do woli fun igbedide oni lo ase woli iran woli ase woli itoni woli fun igbedide to ba ma debi to lo oni o ge ni nibe lo ti ge o ibe lo ti ge ki se po mu rin tele ibe lo ti ge o de ni bo lo bo si arika parika fori ma saida bada mi ati mi ma mi ijo le se ami anu re ko ba ti se olorun
3: amen
0: mo ni ki anu re ko ba ti se olorun
3: amen
0: ibi to bo si yen gangan oluwa wa jade fun o
3: amen
0: e gbo gbogbo eyan mo lo te gbo mi loni bibeli mi so fun mi pe kete ti aju kete ti aju kete ti aju sibe ki lo sele
1: o si so sinu re
0: o so sinu re
1: irin na si fo soke
0: bibeli o so wi pe o di mu loke o ko je bo di giemu to fi wa inu omi o ge lati egbe egbe igbo o de so sibe bibeli so pe lese kese o ni o si so soke ase ni eyi asalele yi only ayo to ku mo ninu ko ma ji pada
3: amen
0: je sare salaye kokko fun ni bi oro yi lagbara lele yi o se mo bi pe kikiti Elizabeth ati Maria kira won lese kese ni only ayo so ninu e tori kini agbara pade agbara ase pade ase imi le kiti woli na so pa ye sinu omi lese kese ai keta mo woli ti sukure lori won ri gba pada iwo na asiko igba pada leleyi asiko dide leleyi loruko Jesu gba pada
3: amen
0: gba mi laleyo ni bi ki to tin gba mi anywhere mi ojo Sunday on the 19 oluwa wi be gba mi o oluwa lo so be o bi igba le mu ake jade o to bo so lowo re na orun yo gba pada
3: amen
0: oluwa ni ki se Sunday meta oluwa lo oluwa ni kesi bo gbe eniyan o lo fi n gbo mi lori radio loni ohun to ba mu ko gbo mi loni tumo si pe o wa lara won o le ma wa ka si o ba mo se temi orun mi mo oluwa pe ki kede o ni wahala n bo ni gboro aye o ni ki ano itawon eyan ni ori ni owo ati ni ese ni Sunday meta ati se Sunday akoko oku meji gbo mi gbo mi eleki soro ijo eleki soro esin eleki soro ogun idile to ba nbe leko to wa ni idimu egbegba ani moso iyana paja o anywhere leko to ba ti de iseri idimu tonu si ona to lo si igodo road Genesis bus stop nibi ti protocol wa ye bi okada lati egbe ibe so pe ona si Bakare street olufe sọpẹ church van kọ ni lo lọ wa gbe ọdẹbẹ jẹ ki n sọ fun ọ ago mẹjọ abọ la o ma da ọrọ lori awọn eyan ọwọ wọn atẹsẹ wọn ma lo africa time o ni wa o ni ṣe mu o
3: amen
0: gbọ mi idaji kutukutu la o da ọrọ ni 30 bi ojo ba ara na ki ori si ma bọ to ba n bọ ma mu kankan lọwọ iwọ sa ma bọ pẹlu igbagbọ rẹ oluwo ni ta ọrọ fun o wọ́n ní kí n dàálí olórí ni ago mẹ́jọ sí ago mẹ́sàn-án àádọ́ bẹ̀rẹ̀ sí ní ago mẹ́sàn-án àpá ní ago mọ́kànlá ó sì lè lọ tọ́ọ̀tì ẹ ó sì lè dábí tó fẹ́ lọ ṣùgbọ́n pa ọkọ rẹ pọ̀ sọ́nà kan ó ti sọnù má tọ́ ara ẹ nǹkan ti sọnù mọ́ ẹ lọ́wọ́ má tara ẹ ẹ̀rú ń bá ẹ pé wàá jábọ́ ẹ fi ọkọ ẹ balẹ̀ jájọ gbàdúrà olúwa wí fún mi pẹ́ àtọmọdé o àti yorùbá o àti dúdú o dàálé wọn lórí ní ọjọ Sunday on the 19 ó kú two Sunday ohun tó bá mú ọkọ gbóhùn mi lónìí ó túmọ̀ sí pé ìwọ làárọ̀ mi sí àwọn nọmba yìí ni kò pè ní sinísìnyí bàbá wòlíì bọ́ọ̀ la ṣe máa débẹ̀ àti wípé ẹyẹ 300 tẹ ẹ bá lè pèrè máa try tí máa fi gbé nọmba méjèèjì ẹ bọ́ọ̀ la ṣe máa débẹ̀ bàbá bọ́ọ̀ àti wípé ẹ súre fún mi ẹ sọ̀rọ̀ àṣẹ kan sínú ayé mi ẹ gbé àwọn nọ́mbà wọ̀nyí.
1: 091 58 091-58-99-4696 091-58-99-4696 or 081-32-38-9415 081-32-38-9415
0: Oni ni bolo bosi aselelei ba lo nba ti e ma tu o sile iwo gbogbo obodo mo nkan to nse first iba ti jesus debi boji nasaru ta so wi pe o ti ku awon ti si o ti run iba ti jesus ma debe o bere pe ta awon won ayin won ayi okuta di boji gbogbo ko won seyin won ko pe won wa ba jesus pe awon la cover nigba to be si run jesus ni eyin ta cover yi na e be ti yi kuro tori oni se ayi nko ti igbagbo iwo fara re oni se pelu iyanu re imura sile iwo fara re oni se pelu iyanu re o to gbagbo oni se pelu iyanu re oni ni bolo wa ki se pe olu kan be leader elisa omo mi to wa omo mi to wa o ko fe mo pe mo wa responsible ni gba mi to ba wa responsible wa mura so ara e o to ma awon ti ki se aseyori laye yi awon to ni what we be Olorun understand ko ba di de soro ara re eyan le kuso ani awon to kuso dogun ani awon to gun bori won ani awon te ko ton fi ku won bimo ani awon te won dagba dagba won sori re iwo lo ni gba ko wa yasan iwo lo ni gba ko ta o bori re agbo mejo abo ni ododo Sunday on the 19th of July ni ba kare agbo mejo abo 8:30 to 9 ẹgbẹgbẹrún àwọn èèyàn ló ń bọ̀ káàkiri tó ti ń pè bẹ́ẹ̀ bàbá báwo la ṣe máa débẹ̀ ìwọ náà ń pè nísìnyí bàbá ẹ súre fún mi ẹyin 300 ẹ máa pẹ nọmba yẹn tí màá fi gbé báwo máa ṣe débẹ̀ sà àti wípé ẹ sọ̀rọ̀ àṣẹ kan sínú ayé mi kò síbi tó dìnà jù aago mẹ́jọ àbọ̀ ni ó máa lágbára ò ní bakare street ní igondo road genesis bus stop ní ẹgbẹ petrocan bus stop finish station yẹ gbé ọkadà ní ọlọ bakare street iṣẹ ni dimu lẹgbẹdá ni o èmi gba ọlọrun pé pé ọrọ rẹ á nítumọ tó bá ń bọ láti yànà pàjà o lè dúró ní okùn ọlá láti okùn ọlá kò gbé ọkadà àbíkọ ní kò nídìí ẹ pé bakare street ló ń lọ ẹgbẹ o wọn gbé ọ débẹ tó bá ń bọ láti gando àbí ó ń bọ láti ibà dúró ní genesis bus stop cross ojú ọdà side níbi tí petrocan wà yẹn wàá gbé ọkadà láti ibẹ̀ wípé ó ń lọ bakare street wàá gbé ọ níbẹ̀ ṣá máa sọ gbogbo pé church bankole ló ń lọ tó máa ń pọ̀ láti sango o lè dúró ní abẹ́sán gate láti abẹ́sán gate gbé ọkadà sọ wípé ó ń lọ bakare street ní ẹgbẹ́ jonathan estate wàá bí olóòrèpẹ̀ tí church bankole wàá ní bẹ́ẹ̀ ni wàá gbé ọ débẹ̀ eléyìí ni ẹgbẹ́ mi eléyìí ni àdúrà mi sí ẹni tó ń gbàdúrà pé ọ̀tá ò ní ra ọ́ níye o ìwọ fara rẹ ó láti dìde fún àyànmọ́ rẹ bíbélì wípé ní ẹsẹ̀kẹsẹ̀ sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n ju igi yẹn sí inú omi bíbélì ò sọ wípé wọ́n fi ń ro omi àbí wọ́n fi ń wà ó ní wọ́n kọ sọ iṣẹ́ wòlíì ló nílò mo mọ̀ pé ó máa dúà gbà mo mọ̀ pé màwẹ́ gbà mọ̀ pé onígbàgbọ́ ni ọ́ ṣùgbọ́n àwọn ogun kan wà tó pé ó nílò iṣẹ́ wòlíì àṣẹ wòlíì ìran wòlíì àti ohun wòlíì fún ìmúpadàsípò fún ìsọdọlógo lórúkọ jésù mo rí o kò dẹ̀ pẹ́ mọ́ ìmúpadàpọ̀sípò rẹ ò pẹ́ mọ́ ìdìde rẹ ò pẹ́ mọ́ ayé rẹ fẹ́ dìde kúrò níbi tó ta ní kò lè sí lórúkọ jésù tó bá ṣàmì ọkọ rẹ balẹ̀ ẹja dókè lọ́hùn
4: ogungun tí ọ̀dájú tayọ̀ ogungun tí lójú ẹrú jẹ́ sọlú awáṣẹ tó fẹ́ wá ojútùú sí ọ nípa sẹ̀fẹ̀ àyànfẹ́ ọmọ rọpẹ́ bá ń kọ́lé ọlọ́run iwájú àrùn ní ọba dáre 3 nights of restoration ọ̀rú mẹ́ta ìbò bọ̀ sípò látọjọ́ wednesday 29 to friday 31st july 2026 ọ̀rẹ́ gbogbo tó ti pàdánù àwọn ẹ̀tọ́ tó tọ́ sí ọtí ogungun ti ń jà ọ lólè ẹ̀ ẹ̀mí àwọn wòlíì fẹ́ ṣàwárí ẹ̀dá padà fún ọ nípasẹ̀ pẹ̀pọ̀rọ̀ sí ọlọ́run aláàyè àwọn olórin àmì kíngà jí dára akọrin jésù pẹ̀lú ministry of Olaje mi. Àròlé ọbọ̀dáre prophet bá ń pọ́lẹ̀ ọlọ́run iwájú yóò máa sọ tẹ́lẹ̀ lú. Ọjọ́ Jésù ìṣàgbọ́n yóò máa ṣe. Aago mẹ́wàá alẹ́ nínú àdúrà máa jò. Lọ́jọ́ Wednesday 29, Thursday 30, àti Friday 31st July 2026. Bẹ́ẹ̀ni wòlíì máa ń pè ọ̀rọ̀ ojú rere fún yẹn 2000 lọ́fẹ̀ẹ́. Ó yá nínú ìjọ Christ World Gospel Mission. Tó wà ní nọmba 8 Road 10, Parker Street, behind Petro and Filling Station. Ìṣẹ̀rí ìdọ́dọ̀rọ̀ nílùú Èkó. Ohun gbogbo tó ti pàdánù. Jésù Olúwa ṣe tó fẹ́ tẹ padà fọlọ́pọ̀lọpọ̀.
0: Mo kí gbogbo ọmọ Ọlọ́run, mo kí yín padà. Ẹ ti gbọ́ ìkéde pàtàkì nípa ìsọjí alágbára ìṣòro ọdún mẹ́ta. Eléyìí máa lágbára, máa kó àwọn déètì sílẹ̀, má ṣe má ṣàlàfàrà wé o, má sọ̀rọ̀ ẹ̀rẹ́dẹ̀ tó fẹ́ ló já ọ̀rọ̀ o. 29/30/31st kó o tó cross sínú oṣù August. Ìṣòro alágbára yìí ọjọ́ mẹ́ta ni Wednesday, Thursday, Friday. Torí o lè lọ bí iṣẹ́ nínàlẹ́ kó má lè ráyè, but òru wà á ráyè. Ọjọ́ mẹ́ta ni gbàyè. Olúwa sọ pé kí n pín òróró ọ̀fẹ́ fún gbogbo ènìyàn. Òróró ọ̀fẹ́, Olúwa ní kí n gbàdúrà sí fún ọdún méje, mi ò dẹ̀ gbọ́dọ̀ ta o. Olúwa ní fún gbogbo ènìyàn. Torí oṣù tẹ́ fẹ́ wọ oṣù ọgọ́sì, oṣù téèyàn gbọ́dọ̀ múra ni o. Olúwa ti sọ nípa oṣù yẹn, mo dẹ̀ fẹ́ kó gbáradì, mo fẹ́ kó múra sí oṣù yẹn. Dípò ikú òjijì, dípò wàhálà, dípò àìní. Oṣù ọgọ́sì yẹn ló máa dìde. Oṣù yẹn ayé rẹ̀ máa yí padà. Àwọn àfàdúrà jágun àtẹ̀mí àti máa gbàdúrà sí thousands làwọn òróró yìí. Bójú kẹ́pọ̀ tó wà nígbà ń bẹ̀. Á fún ọmọ rẹ kì í ṣe wọn nìkan máa fún ọ. Á fún ọ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá wà láò fún. Gbọ́mi, aago mẹ́wàá ni ìsọjí ìṣòro yẹn máa bẹ̀rẹ̀. Má fi ṣeré o. Ọjọ́ mẹ́ta tó parí oṣù àkórí rẹ̀ ní ìṣòro ìmúpadàbọ̀ sípò. Wọ́n ti gba nǹkan lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n wàá gbà padà. Wo èèyàn kì í jàjà ògo lọ́sàn-án o, èèyàn kì í jàjà ògo nírọ̀lẹ́ o, èèyàn kì í jàjà ògo láàárọ̀ o. Òru lèèyàn jàjà ògo, òru lèèyàn máa ń gba ọtọ́ gbà lọ́wọ́ ẹ̀ padà. Ohun tí Olúwa sọ pé ká fi ṣe ọdún mẹ́ta lélẹ́yìí, gbogbo ohun tí o rò bá yóò lè rí gbà padà mọ́, gbogbo ohun tó rò bá yóò ti bọ́ sọ̀nà ọwọ́ rẹ, lórúkọ Jésù á fún ọ padà. Bí àwọn nọ́mbà yìí sọ ni pé program méjì ló wà wájú rẹ̀ báyìí. Sunday yìí, èyí ti ń ṣe aago mẹ́jọ àbọ̀ on the 19th oṣù tá a wà nínú ẹ̀ July yìí, ní aago mẹ́jọ sí aago mẹ́sàn-án, ìyẹn àkọ́kọ́. Eléyìí èmi máa dà ní olórí, ṣùgbọ́n èyí tí 29/31 yẹn á fún ọ ní òróró ni. King Ayédára olórí ẹ̀mí, Fọlákẹ́mi olórí ẹ̀mí, Akọrin olórí ẹ̀mí, ẹjẹ́ àjọ bá ogun ayé wa jàgàdìgàdì, wàá dẹ̀ borí.
1: Àmì
0: wàá borí ìjìyà tó bá jókòó sílẹ̀. Ayé èèyàn lè máa ṣùsàjò, èèyàn lè máa sunkún kí ẹkún òyìn kankan padà. Ìrònú kò change anything. Ìwọ ló máa dìde sọ̀rọ̀ rẹ pé àsìkò ìdìde mi ti tó. Lórúkọ Jésù, ọ̀run ṣì fún ọ. Níbi kíbi tó bá wà yóò dẹ̀ dá fún ọ. Ẹgbọ́ mi, ẹ máa ṣàmí. Ogun asánidẹni ẹ̀yìn, ogun asánidẹni yẹpẹrẹ, ogun agbáyé ẹni jẹ́, ogun abọ́ni lógo jóná. Lórúkọ Jésù kó máa jóná dàbí. Ó yà kó máa jóná. Máa ṣàmí. Ọwọ́ tó ń tu ayé rẹ rọ, ọwọ́ yẹn gé dàbí. Àwọn agbára bàlá ẹni jẹ́, àbàrà ẹni jẹ́, nínú ìrìnàjò ayé rẹ, ọwọ́ yẹn jóná dàbí. Gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́, gba ìrànlọ́wọ́. Ohun tó mú ọgbọ́n omi lónìí túmọ̀ sí pé ìwọ ni ògo kan, ìwọ ni ìyanu kan. O ní kò sí ìyanu. Wá dá Jésù, èmi ni àròlé ọ̀bádàrẹ láti ọmọdún mẹ́jọ tí a fi òróró yàn lábẹ́ ìpè Tímọ́tì ọ̀bádàrẹ. Àṣẹ ń bẹ síbẹ̀. Àwọn bàbá wọn lè kú nínú aya, ṣùgbọ́n ìpè wọn ṣẹ́ síbẹ̀. A ń lo ìpè yìí àti bá jẹ̀mú ìfọ́n. Mi máa lè da òróró lé ọ lórí àtọwọ́ àtẹsẹ̀ gbàgbé ẹ̀ kó tó pe ọdún méje. Ìyàtọ̀ yóò dé, àlá rẹ yóò yí padà. Ìran rẹ jẹ̀ máa dìde. Kó àwọn nọ́mbà yìí sílẹ̀. Bàbá ẹ̀yin 300 ẹ máa pè tí màá fi gbé. Máa pè tí màá fi gbé. Àsìkò ìdíje rẹ ló dé yìí o. Ẹ pe àwọn nọ́mbà náà.
5: 0915899 4696 0915899 4696 or 0813238 9415 0813238 9415
6: Amen.
0: See you there. God bless you.

0: Oluwa
1: ẹ gbàdúrà gẹrin.
0: Please pray number four.
1: Ẹni fi ayé ẹ jẹjẹ.
0: Lọ́pọ̀lọpọ̀ ìjà kọ̀ọ̀mẹ̀ látọ̀ ìjà láìpẹ́.
1: Fóun ló máa rẹ́yìn.
0: Jáde mọ sí my head.
1: Wà ní ilẹ̀ gbé mi.
0: Ó ẹ sọ lóde.
1: Ó tó mú ìpinnu rẹ̀
0: sẹ́. Before the war, be the plan.
1: Àwọn àdúrà yóò ṣe fi ṣeré.
0: You don't jump in this kind of prayer.

0: Ilẹ̀ mú wọn.
1: Láti ẹ sọ́lọ́dẹ̀.
0: Ọfà ikú pa.
1: Látàlọ́ ọjọ́ sinájẹ́.
0: Àwọn tó pinnu ibi.

0: Oluwawa.
1: Yes.
0: Mo sọ tẹlẹ.
1: I promise that.
0: Oh yeah, Lord Dide.
1: Hey, Lord Dide.
0: Laarin egbe.
1: Among your bed.
0: Lord Dide.
1: Dide.
0: Laarin ogun.
1: Among your peers.
0: Ìrànlọ́wọ́ dé.
1: Hey, I come.
0: Orogo rẹ.
1: You will come.
0: Ẹyin tẹ wọn láì.
1: Don't of your life.
0: Ẹsẹ alẹ́
1: yes, seven times.
0: Ko de samilẹ
1: mi. I say seven times.
0: Lorukọ bá tọmọ tẹ.
1: Ìdájọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ ní
0: sí. Kórì bá.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tọ́lọ́run ṣe fún mi ní January ta wá síbà. Wọ́n sọ̀rọ̀ wọn ní ká ra cement. Ilé yẹn mo ti kàn fún 17 years ní ilé bò. Ilé yẹn kàn wà ń bẹ̀. But to the glory of God, lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn, mo akọ ilé yẹn tán within January till now. Láńlọ tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòun ó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó. Ó láwa lòun fẹ́ póun máa da dúró dé wa. Ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi àtúra
3: àtúra. Lona eléyè bẹ́yìn nǹkan tẹ́lẹ̀.
2: Bẹ́ẹ̀.
3: Ọdún mélòó.
2: 17 years.
3: 17. Owó àwa ìgbà wo lẹ wá sí mi.
2: January.
3: January. Ẹjọ́ àwọn tó ra sílẹ̀.
2: Yes.
3: Ṣùgbọ́n ẹ̀sìn wa kúrò.
4: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing.
3: Another one. Ntẹ̀yìn wa lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6. Kì í dẹ̀ ṣe pé wá tún ṣe, ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì. Abẹ́ni ẹ ti parí tiẹ̀ náà. Kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹ tí ò bá ní o. Tẹ́lẹ̀ the same category ni wọ́n wà. Wọ́n àjọ parí ilé wọn ni. Bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn, wọ́n parí tiwọn. Wọ́n tún ra tẹlòmíì tí ó lè dá parí. Bó ṣe kú lórí òkè
1: yìí.
3: Let double grace work for you.
1: Orí ọ̀fẹ́ ṣe kó méjì
3: sí ọ̀tọ̀. Ó tún pè ní great mercy ni ẹ̀. Tún lọ ra mi.
1: Amen.
2: Ọ̀rọ̀ yìí ti jẹ́ dídí.

gbogbo èdè tí òjò lọ tó di ọ sí yàrá àwọn èdè tó di ọ sínú ilẹ̀ sínú omi gbogbo èdè kó máa já sọ pé wo olúwa ní fi mí ṣe wọ́n ń pè mí lókè ìdè já lára mi wọ́n ń pè ọmọ mi lókè wọ́n ń pè àyànmọ́ mi lókè ìdè ìsàlẹ̀ máa já gbé ẹsẹ̀ ìdè ilé bàbá mi ìdè ilé ìyá máa já ìdè ilé àná máa já oyóyóyó rabalẹ̀ gada bí a ṣata gbogbo ìdè ilé ìyá ìdè ilé bàbá máa já.

0: Olúwa wa. Tó bá ní omi.
1: If you have water.
0: Gbé sọ́dọ̀.
1: Get it ready.
0: Àti òróró.
1: And your oil.
0: Mo fẹ́ pray si.
1: I have to pray there.
0: Gbogbo etí ẹgbẹ́ òróró.
1: All of that is in my.
0: Ní àwọn ìpàdé tá a ṣe kọjá.
1: In our past program.
0: Àti kọjá àti last month.
1: And last month.
0: Òróró yẹn ni kẹ́ lò.
1: Bring duty to
0: me. A fẹ́ sin kankan pẹ̀lú ẹ. Èyí tí ẹ tí lórí ọ̀fẹ́.
1: You can have that grace yet.
0: Last 3 days of the month.
1: Ọjọ́ mẹ́ta tó kẹ́ yóò ṣe.
0: Ní àdúrà orí òkè.
1: We do pray as a man.
0: Màá máa sọ ní pẹ̀lú àtọ̀là.
1: I tell you more from
0: gbogbo
1: etí ẹ
0: wà ní Ondo State. Sunday,
1: this Sunday,
0: anointed service wa ni church.
1: At our church.
0: But mo ma so pupo.
1: What I was saying.
0: Awon kan to ma sele.
1: Of what they have.
0: Fun awon eniyan. Abuja la wa lale.
1: We are
0: in Abuja. E je gbogbo eyan mo ke.
1: Nibi
0: ti won ba wa. Egun adani duro. Fi aye mi sile. Egun adani duro. Fi pe mi sile. Oyoyo. Iwe ẹ̀kún adani dúró ilé bàbá mi fi ayé mi lẹ̀ fi ayé mi lẹ̀ ẹ̀kún adani dúró fi iṣẹ́ mi lẹ̀ fi ìpín mi lẹ̀ fi ayé mi lẹ̀ ẹ̀kún adani dúró fi ìpín mi lẹ̀ fi ayé mi lẹ̀ fi ìpín mi lẹ̀ fi àyànmú mi lẹ̀ iwe ẹ̀kún adani dúró fi ayé mi lẹ̀ lónìí oya lórúkọ Jésù lórúkọ Jésù. Egun yẹn gbiná gbé ọwọ́ ẹ sókè mo gbàdúrà ẹ̀mí mọ́ dìde kó jáde la ẹ̀mí mọ́ gòkè kó jáde la ó yà lọ dìde tọmọtọmọ lọ dìde tíṣẹ́ tíṣẹ́ lọ dìde ìgbéyàwó lọ dìde lọ dìde lọ dìde ẹ̀ndáné mọ̀ sọ pé mo dìde lónìí ọmọ mi dìde lónìí iṣẹ́ mi dìde lónìí ṣe àmì mẹ́ta. Àwọn pàṣẹ ẹni tó yẹ kí n pàdé tí ó fà mí sókè ní kíákíá olúwa jẹ́ n pàdé jẹ́ sọ fún pẹ́tẹ́rù ní Luke 5 ó ńlá tòní lọ mo change level ẹ ò ní máa pẹja mọ́ ó di apẹja yìí it's a changes of level ẹ jẹ́ n pàdé ẹ tí ó change ayé mi ẹ jẹ́ n pàdé ẹ tí ó sọ mí dẹni òkè oyoyo. Bàbá ọmọ ẹ̀mí mímọ́ àwọn tí ó sọ mí dẹni òkè àwọn tí ó sọ mí di ńlá ẹjẹ ń pàdé wọn. Bàbá dáyà gádà yàṣà ẹjẹ àpàdé ara wa ẹjẹ àpàdé ara wa ẹjẹ àpàdé ara wa. Wọ́n á pàdé wọn àdúrà rẹ̀ gbà sórí tó bá ti lè gbọ́ràn òkè ò jìnà. Ohun tí máa ń dí àwọn èèyàn lọ́wọ́ ní ẹ̀mí tinú mi ni màá ṣe ẹ̀mí ẹnìkan ò lè bá mi sọ̀rọ̀ ẹnìkan ò lè bá mi wí ẹ̀tinú mi ni màá ṣe ẹ̀mí yẹn kò gbiná lára ẹ̀ kò gbiná kò gbiná kò gbiná kò gbiná kò gbiná ẹ̀mí agídí olúwa lè jáde àti ìrírí àtijọ́.
1: Pé
0: mo ti fẹ́ lérí náà bíbélì pé ẹ mọ̀ sí rántí nǹkan ṣáájú ẹ mọ̀ rò ó máa ṣe ń tútù ìsìn ni ó wù jáde àkókò ìdìde náà pé àkókò ìgbàgbọ́ nínú ọlọ́run kó dẹ̀rú ẹ bọ ìdìde ohun tí mo bẹ́ kó ṣe lẹ́yìn ni pé olúwa ní wíkẹ́ndì mo rú ẹ bọ ìdìde torí àṣẹ ìbẹ̀rẹ̀ àdúrà ìlẹ́ni láàrin 9 days ẹ gbọ́ ẹ̀rí àwọn èyí àfi tó bá fọ. Your level must change. Torí level tó wà yìí àrífín wà ń bẹ̀ o gbọ́dọ̀ kó level yìí kó wà ní àwọn kan so gbogbo ẹ má fẹ́ dìde láyé ó máa ń díjú fi kankan kí ọlọ́run ní Abrahamu at this point ọmọ rẹ lókù tó fi kí lọ fi rú ẹ bọ ibi tó ti ń bọ̀ tẹ́lẹ̀ ó kéré Genesis 26 Isaki sì fi rúgbìn ní ilẹ̀ yẹn wọ́n náà ti gbọ́ àwọn ẹ̀rí kan lórí ètò yìí táwọn èèyàn ṣe tán fi dín ńlá so bó ṣe wulẹ̀ kó kéré tó pé olúwa mo sọ síìdì sí orí òkè ògo
1: yìí
0: ká tó lè fi ṣètò lọ́la mo ṣe torí ètò ọ̀tún la èmi nìkan gbé program rédíò kan lẹ́ni nìkan mo send owó yìí olúwa gbé mi náà dìde wàá dẹ̀ dìde Psalm 121 ó lẹ́ máa kà lẹ́nu
1: 121
0: Psalm 112
1: Psalm 112
0: Psalm 112 on le maka.
1: We are reciting.
0: So pelu Psalm 1.
1: With Psalm 1.
0: Pelu Psalm 1.
1: With Psalm 1.
0: Psalm metetai.
1: 1:2:1. Psalm 1:2:1.
0: 1:1:2.
1: 1:1:2.
0: And Psalm 1. Oluwa laarin omo iya.
1: Lord among my sins.
0: Egbe mi dide. Gbogbo ona lo ja si Abuja.
1: Always lead to Abuja.
0: Ni area 1.
1: Area 1.
0: Mo reti eyan 25,000
1: lale.
0: Afi to ba gbo mi. Lo ni si ni pade yen. Ago mesale.
1: 9 PM.
0: Ni pade ma bere. Gbogbo eyan mo Bible school. This is very, very important information about fe join Bible school or mentorship school. O fe gba training lati odo woli to soro area 1 lati ma pade yo da fun yin
2: o ti ni ko ko account number
1: I go to write that it account
2: 09 09 7000 7000 32 32 15 15 Eco Bank ni
1: Eco Bank
2: o ti ko Eco Bank
1: si le yo Eco Bank
2: 09 09 7000 7000 32 32 15 15
1: Eco Bank
2: Eco Bank
1: elekeji
2: second one
1: Unity Bank
2: Unity Bank 00 32 32 39 39 37 01 00 00 32 32 39 37 01 01
1: number te ma pe si
2: number to call
1: e funny number
2: the number is 081 123 2 in 5 places 081 123 2 in 5 places I can use 070 81 162 4090 again.
3: From Lagos, this is
4: this is Jordan 105.5.
5: Station with the voice for entrepreneurs.